0: tó ń fi wí àtẹ̀gùn ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
1: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rán lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fàun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ ọ̀fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fíafíà.

0: Ǹjẹ́ ò ń wa Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ẹ̀k ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí? Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Ètò Ekenka, ìlànà fún òmìnira ẹni ní ti ẹ̀mí, tí a pe àkórí rẹ̀ ní bí a ṣe lè ṣàwárí Ọlọ́run ni a fẹ́ mú wá fún yín. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ètò bí a ṣe lè ṣàwárí Ọlọ́run dá lórí kí a fi ọ̀nà han ara wa, tí ìṣẹ̀dá wa tòótọ́ jẹ́ ẹ̀mí, bí a ṣe lè ní òmìnira ní ti ẹ̀mí. Olúṣọlá Adéyẹyẹ lorúkọ mi, èmi ni atọ́kùn ètò tòní. Àkòrí tí a máa gbé yẹ̀wò ni ìyanu hiu, ìyanu hiu. Àlejò tí mo mú wá tí yóò máa bá wa tọ ìmọ́lẹ̀ sí àkòrí yìí ti wà níkàlẹ̀. Alàgbà, ẹjọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé.
2: Adégbòyẹ̀dà Afọláyan ni orúkọ tèmi. Ẹ ṣe olóòtú.
1: Ẹ ṣe púpọ̀, ẹ ṣeun gan ni. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe?
2: Iṣẹ́ olùkọ́ ni nílé ìwé gíga kan.
1: Ní ṣókí, kí ni Ekenka?
2: Ekenka jẹ́ ọ̀nà gbòógì àti ẹ̀kọ́ tó yangí tí a lè gbà láti fún ara wa ní òmìnira, èyí lè tí òyìnbó ń pè ní spiritual freedom. Ó jẹ́ ìmọ̀ àti òye tí òde ìní. Tí a bá kọ́kọ́ gbọ́ orúkọ yìí, yóò ṣe ni ní kàyéfì pé kí tún ni Ekenka nínú gbogbo tá ń sọ wọ̀nyí. Ṣùgbọ́n tí a bá mọ ìtumọ̀ rẹ̀, ó lè jẹ́ ẹ̀kọ́ tí a ti ń wá láti ọjọ́ pípẹ́. Tí a bá fi ojú inú wo Ekenka gẹ́gẹ́ bí ọ̀rọ̀, a rí mọ̀ pé sílébù méjì ló pín sí ek, anka. Ek yẹ jẹ́ ẹ̀mí mímọ́, anka jẹ́ ọ̀nà. Tí a bá wá wo méjèèjì pọ̀, a wá rí mọ̀ pé ọ̀nà nípa ẹ̀mí mímọ́ ni Ekenka, tó ń kọ́ni ní ìfẹ́ àìṣẹ̀tàn. Ẹ ṣe pọ̀.
1: Ọ̀nà ẹ̀mí mímọ́ tó ń kọ́ni ní ìfẹ́. Ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ sí orí ètò yìí lẹ́ẹ̀kan sí. Àkòrí tí a ó máa gbé yẹ̀wò ni ìyanu hiu. Kí ni hiu? Alàgbà Adégbòyẹ̀dà.
2: Hiu jẹ́ orúkọ Ọlọ́run tí ò lábà mọ́.
1: Tí ò lábà wọ́n.
2: Tí ò lábà wọ́n.
1: Ẹ ṣe púpọ̀.
2: Tí ò ní dọ̀tí, tí ò ní àlùmbùmọ́là. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni àwọn ọmọ ẹ̀dá sọ Ọlọ́run, ó fẹ̀ lé ní ẹgbẹ̀rún. Ṣùgbọ́n hiu yìí ló jẹ́ gẹ́gẹ́ bí orúkọ Ọlọ́run tí àwọn ọmọ lẹ́yìn ìjọ Ekenka máa ń kọ gẹ́gẹ́ bí orin lóòrèkóòrè láti lè mọ̀ nípa ara wọn àti láti lè mọ̀ nípa ìfẹ́ tó yè kooro láti ọ̀dọ̀ Ọlọ́run.
1: A ti ń gbọ́ nípa oríṣiríṣi orúkọ Ọlọ́run ní oríṣiríṣi ẹ̀sìn àti ní oríṣiríṣi èdè. Ó dàbí ẹni pé orúkọ yìí hiu ó ṣàjèjì díẹ̀ sí wa. Kí ni ìtumọ̀ hiu àti pé èdè wo ni?
2: Hiu kò ṣàjèjì rárá, nítorí pé àtayébáyé ni àwọn èèyàn ti mọ̀ nípa hiu gẹ́gẹ́ bí orúkọ Ọlọ́run. Àmọ́ ní ìgbà kan díẹ̀, ó kúrò ní gbogbo ìwé nípa ẹ̀sìn, kò sí orúkọ hiu yẹ níbẹ̀ mọ́. Tá a bá wo bàbá wa tí ń bẹ Lọ́run, àwọn ni kí a fún orúkọ rẹ, orúkọ yẹ hiu yẹ, ó ti kúrò ńbẹ̀. Tá a bá dẹ̀ wo àwọn ìwé míì, hiu yẹ náà wọ́n ti yọ kúrò ńbẹ̀, nítorí pé lásìkò yìí ni hiu yẹ wá níwúlò. Ó la ṣe ń sọ pé Ekenka tán kọrin ìfẹ́ hiu sí Ọlọ́run ni ó bá òde òní mu, nítorí pé gbogbo nǹkan tí Ọlọ́run ṣe nílò ayé ni ohun hiu yẹ tó ti ń jẹyọ. Tí a bá fi ọwọ́ di etí wa méjèèjì, àwa máa gbọ́ hiuuu. Jẹnẹrétọ̀ ta dẹ̀ ní nínú ilé náà, tá a bá ti tàn án, àá máa gbọ́ hiuuu. Gbogbo nǹkan tí Ọlọ́run dá ni ó máa ń kọrin hiu yìí. Àtàwọn ẹranko ni o, àti atẹ́gùn tó ń fẹ́ ni o. Tá a bá gbọ́ dáadáa, tá a bá tẹ́tí sílẹ̀ dáadáa, a rí mọ̀ pé orúkọ hiu yìí ló ń kọ. Kì í dẹ̀ ṣe fún ọmọ lẹ́yìn Ekenka nìkan ni orúkọ Ọlọ́run yìí wà fún. Gbogbo ẹlẹ́dà láyé ni, nítorí pé tó o bá ti mọ orúkọ Ọlọ́run, yóò mọ dá ẹ lóhùn lóòrèkóòrè.
1: ti e ba ti mo oruko Olorun ti e si n pe
2: lore ko
1: Olorun a ma da wa lohun lore kore e se pupo bawo ni e ti se wa mo pe ki ni oruko Olorun gogogo
2: mo ti so lekan na pe oruko gogogo ti awon eda fun Olorun oruko ta so Olorun fun ra eni but o wa je pe ki se oruko ti Olorun gangan nje lo to awon kan pe ni oruko mi ti o loka síbẹ̀ náà orúkọ hiu la mọ̀ ní orúkọ ọlọ́run nítorí pé gbogbo nǹkan alàyè gbogbo nǹkan tí ọlọ́run ṣe ni ohun hiu yẹ tó ń jáde láti bẹ̀ àwọn ọmọlẹ́sìn kánkà fi mọ̀ pé hiu ni orúkọ ọlọ́run a dẹ̀ mọ̀ pé tá a bá ti pe hiu yìí kò sí nǹkan tá ń fẹ́ látọ̀dọ̀ ọlọ́run bí a kì í máa ń rí lóòrèkóòrè la fi gbàgbọ́ pé a tẹ̀ tún kúrò lọ́rùn ìgbàgbọ́ la tẹ̀ fún igbá mọ̀ pé hiu gangan gangan ni orúkọ ọlọ́run
1: tí ẹ fi mọ̀ pé hiu ni orúkọ
2: ọlọ́run bẹ́ẹ̀ni
1: ó da báwo ni ẹ ti ṣe máa ń bá ọlọ́run sọ̀rọ̀ tàbí tí ẹ ti ṣe máa ń rí ọlọ́run nínú ìjọ yín
2: oríṣiríṣi àti bá ọlọ́run sọ̀rọ̀ ni ó wà ní oríṣiríṣi ìjọ àmọ́ ní ìjọ ẹ̀sẹ̀ kánkà hiu yìí gan-an ní pàtó tá a bá ti kọ́ tá a díjú wa tá a kọ́ tá a sọ pé ọlọ́run gbogbo nǹkan tí a fẹ́ ṣe ó wà lọ́wọ́ rẹ o hiu yìí kì í ṣe nǹkan tá a ń fi ń pe ọlọ́run kó ṣe léyìí kó ṣe wá kó sẹ́yìn ṣùgbọ́n tí ta bá ti ń kọrin ìfẹ́ yìí orin ìfẹ́ torí ìfẹ́ lé ọlọ́run nínú ìfẹ́ náà ló fi dá wa ta bá bẹ̀rẹ̀ sí ń kọ orin yìí ìfẹ́ wa máa gbòòrò sí i a gbogbo tó bá ń ṣẹlẹ̀ ní àyíká wa àti tó ń ṣẹlẹ̀ ní inú lójú àlá lójú orun àti tí alàyè báyìí gbogbo kò ní ṣàjòjì sí wa la fi ń kọrin hiu lọ́nàkọnà.
1: ẹ ṣe gan-an ni báwo ni ẹ ti ń kọ orin hiu yìí màá fẹ́ kí ẹ ṣàpẹrẹ bí ẹ ṣe ń kọ orin hiu yìí tí ẹ bá ń fẹ́ bá ọlọ́run sọ̀rọ̀.
2: orin hiu kíkọ kò le rárá ìfẹ́ ló bá dé
1: bí ẹ ṣe kọ́ tó fi wá jẹ́ pé ó wá jẹ́ ìyanu fún yín.
2: ok ìrọ̀rùn ló bá dé torí pé ọlọ́run náà sọ pé tí o bá ti mọ orúkọ mi gbogbo nǹkan tí o bá ń wá tó gbọ́ ń béèrè lóòrèkóòrè ló wá mọ fífún ẹ. ta bá dẹ̀ fẹ́ kọrin irú yìí àwábi tó dákẹ́ díẹ̀ tí ò sáriwo àjókòó àdíjú ó máa ń ṣe dáadáa tí a bá díjú torí gbogbo nǹkan tó wà lára yíká kì í ṣe pé ojú ẹ̀ ni a máa tá a máa fojú kó a lè fi ojú inú pẹ̀lú ẹ̀mí inú a máa fi kọrin ìfẹ́ sí ọlọ́run ta bá dẹ̀ ti ṣèyẹ tá a díjú wa àwa pé ọlọ́run o gbogbo nǹkan tá a bá ṣe ọwọ́ ẹ ni mo fi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbèsè ayé mi tí mo fi lé o.
1: ẹ kó gbogbo àníyàn yín
2: àníyàn
1: ẹ kò lé
2: ọwọ́ ọlọ́run lọ́wọ́ àwa kọ orin ìfẹ́ yìí bí ogún ìṣẹ́jú.
1: báwo lẹ ṣe ń kọ́.
2: àbájáfẹ́ kọ́ làrá sọ pé yíó tí a bá kọ́ díẹ̀ àwa ní ìgbà kan tá a fi dákẹ́ àsìkò ìdánidúró yìí ni àsìkò láti rí ìrírí látọ̀dọ̀ ọlọ́run ní ìgbà míì ọlọ́run máa ń bá wa sọ̀rọ̀ ní ìgbà míì a lè rí ìmọ́lẹ̀ ọlọ́run ó ní ìjọ ẹ̀sẹ̀ kánkà fi tún yàtọ̀ sí àwọn míì nítorí pé tá a bá kọrin ìfẹ́ yìí a ní dédé sọ pé ọlọ́run ti gbọ́ àwa dúró díẹ̀ láti gbọ́ ohùn ọlọ́run ìyẹn gan-an ló wá ṣe pàtàkì ìyẹn ni ìtọ́nisọ́nà látọ̀dọ̀ ọlọ́run tí la fi máa ń kọ irinfẹ́ lóòrèkóòrè tá a bá jí àkọ́ tá a bá tún fẹ́ sùn àkọ́ tá a bá ń wa mọ́tò gan-an lọ tàbí tó ń rìnrìn àjò tó wá bẹ̀rẹ̀ sí ń kọ hiu yẹn tó ń sọ tó lóòrèkóòrè wà á rí wọn gbé gbogbo ewu gbogbo wọn yẹn la máa lolú àmọ́ lè kọjá ni a fi sọ pé orin hiu yìí téèyàn bá dán wò á rí wọn pé ìyàtọ̀ á wà gidi nínú ayé ẹ.
1: ẹ ṣe púpọ̀ yẹn ni pé bí ẹ ṣe kọ́ yẹn níbikíbi lóòrèkóòrè lásìkò kásìkò dé a lè kọ́ kí a sì lè máa gbọ́ bóyá ohùn tàbí rí ọlọ́run tàbí ìmísí ọlọ́run. ẹ ṣe púpọ̀. ẹ ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ fún à ń padà bọ̀.
3: àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ ti o ma waye ni ojo jos mi bere ni deede ago mejo si ago mewa owuro e le pe sori awon ila ero ibanisoro oyi
4: 0803-726-7996
3: tabi 0803-919-6090 tabi 0802-323-3841 tabi ki e lo sori ero agborokaye wa ni www.ekankanigeria.org tabi ki e kan si wa lori Twitter ni www.twitter.com/ekanka e le be wa wo tabi darapo mo wa ni ile ijosun wa to wa ni ojule keji ni adugbo Odufuwa ni Ajipowo ti o ya si lati poponran to lo si Ondo Lakure ekanka ona ominira ni ti emi
1: eka abo pada alagba Afolayan Adegboyega ni won ba wa soro lori yakuri iyanu hiu eje ka ma tesi waju awon baba wa loko layin ojo won yen ma n kigbe ti won ba n pe ara won ti won ba jina sira won bakan na awon eranko bi aja na ma n kigbe se nkan ti e so fun wa ni pe Olorun na ni awon baba wa n pe tabi n gbadura si pelu sise yi lojo won yen
2: Olorun ni o se mo pe emi ni Olorun
1: Emi ni Olorun.
2: Emi naa ni awa eniyan. Nitori pe Olorun da eniyan gege bi aworan ara re. Tele akoko ro pe bi ta ba se ri pelu iyepe ti o mo wa
1: ara agbo ti adiwo yi.
2: Be na ni Olorun bo ta wa ri mo pe emi ponbele ni Olorun emi gangan na ni awa na. Ta ba n ko orin ife yiwi oloso wa po pelu ife Olorun. Ori awon baba wa laye atijo tan fi n korin tan fi n pe yiu awon le mo mo pe anfani gidi wa ba kan fi pera won emi lo n pe emi o de si bi emi se le pe emi ti o ni ni itaji ninu ara ta wa dahun si be na lawon eranko na ko si eranko na ti ki korin ife yi ti ki se yiu la fi ni pe yiu yi gangan o ni oruko Olorun lo so gbogbo awon eda eranko ati awon nkan bebe bi ogbe to so won po
1: e se pupo se eyin omo ijo e kanka nikan lo ma nko hiu tabi ba Olorun soro tabi to le gbe Olorun pelu kiko orin hiu yi
2: gbogbo eda ti Olorun da lo le kan orin hiu ati ri awon ti a nse idanileko ninu ese kanka wa tan wa ta wa ko won ni orin hiu yi pe nigbakigba tan ba ni soro tan ba te ti le roju tan ko hi won le mo deju won tan ko iu ba se so le kan ye kan wa wo nkan ti emi ma se fun won nigba koko enikan wa awon bi bebe kan wa ako won igba keji ta tun se idanileko na won tun wa ni okan wa o wa te wa n ba wa n korin ife yi hiu la wa ni kini iriri won nipa orin
1: yi
2: lo wa so pe ohun gan lo je ko wa pe ìgbà kan òun ní ìṣòro gan mọ́tò ọkọ̀ tó ń wọ̀ ó jáun sílẹ̀ lálẹ́ nínú igbó láti dé ìlú tó ń lọ olú ẹrù wá bẹ̀rẹ̀ sí ń bá òun ó lọ wá rántí pé àwọn ẹ̀kánkà mọ̀ sọ pé wọ́n máa ń kọrin hiu kan téèyàn bá wà nínú ìṣòro ó lọ bá fi ọkàn balẹ̀ dáadáa pé òun bá wá kọ́ ó lóun tẹ̀ tí kọ́ fún ìṣẹ́jú márùn-ún ni mọ́tò kan déédéé ó lẹ́rù kọ́kọ́ bá òun ló páàkì ló bá sọ pé níbo lòun lọ lòun bá sọ pé ìgbà báyìí lòun lọ ló bá ní kò ń wọlé ó ní títí ó fi gbé òun dé ibi tó ń lọ ó ní torí pé ìgbà gbogbo tó ń bá ti wà nísòro kó mọ kọrin ìfẹ yẹ ó ní gbogbo ìgbà tó ń wà nínú mọ́tò yẹ lòun kọrin ìfẹ yẹ ó ní torí pé òun sáà sọ pé kó mọ wo tó mọ ṣẹlẹ̀ kó mọ wo tó mọ ṣẹlẹ̀ ó ní bọ̀ ìgbà tó wá pẹ́ òun débi tó ń lọ ó lòun dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní ìgbà tí olùkọ́ tó wá jọ lójú ni pé ìgbà tó ń sọ̀kalẹ̀ tán tó ń gbé báàgì òun ìjẹkóǹdẹ wo ibi tí mọ́tò ní gbà lọ ó lóun ò rí mọ́tò mọ́ ó lẹ́rù ó lóun gan ló ń tẹ̀sí wá pé ṣé àwọn áńgẹ́lì ló wá ń wa mọ́tò ní ayé ni ló fi sọ pé ẹ̀kánkà yìí pé pẹ̀lú hiwi ọ̀nà tó dáa ni.
1: ẹ ṣe gan-an ni kí ni àwọn àǹfààní tí kò ní hiwi lè ṣe fún ni àti pé àwọn àkókò wo tàbí ọjọ́ wo ni a lè máa kọ́.
2: Àǹfààní hiwi kò lóka kò sí nǹkan téèyàn bá nílé ayé tó bá ń kọrin ìfẹ́. ti o ni ni e ri mo pe ona ta nlo ninu aye eko ni eko de la wa ko ni le aye a de ni olumona ta npe ni mahanta ni e kanka to nto wa sona ni oju orun a ma nko eko ni aye bayi a ma nko eko eko e kanka pelu orin kiko hiu ko si nkan ti eyan fe to toro tabi to fe latodo Olorun ti o ni ma ri nitori pe Olorun mo nkan to nfe lasiko ti o ye ko de si igba ti a le ko orin ife yi ba se so e ko di igba to ni isoro keyan to ko orin ife teyan ba nse gbelege na gbele mulie a mo ko orin ife yi nitori pe emi ni wa ta ba de nko orin ife yi lona kona emi ife wa yo gboro si awa le ni anfani lati ran omo lakeji lowo awa ni anfani gan lati mo pe gbogbo nkan ti Olorun da ti eye ife ni a de le mo fi ife yi han gbogbo nkan ti Olorun da ta ba nko orin hiu okan wa wa gboro si emi mi ma wa mo sise ninu aye wa awon mi nigba mi tan nkan ba fe sele won ni emi so fun won te ba bere si nko orin wiwi lori kore e ri mo pe emi ye lori kore la mo so nkan kan ti o ye ke se to ba de wu yi e le dinu o to ba de wu yi e fi le sugbon awa mo leyin kanka a mo di nkan ti
1: ro nko be e dinu e si tele e bi igbese
2: nitori pe a mo pe latodo Olorun lo ti wa o labamo
1: e se pupo e se pupo ni bayi e je ka danu duro die a n pada bo
4: e je ka lo
3: àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀ ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-726-7996 tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841 tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀kàyé wa ní www.ekankanigeria.org tàbí kí ẹ kàn sí wa lórí twitter ní www.twitter.com/ekanka ẹ lè bẹ̀ wá wò tàbí darapọ̀ mọ́ wa ní ilé ìjọsìn wa tó wà ní ojúlé kejì ní àdúgbò Odúfùwà ní Ajípowó tẹ ó yà sí láti pópónà tó lọ sí Òǹdó Lákùrẹ́ ẹ̀kánkà ọ̀nà òmìnira ní ti ẹ̀mí.
1: Ẹ káàbọ̀ padà ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Àwọn ọ̀nà wo ni kíkọ orin hiu yìí fi jẹ́ ìyanu fún ẹ̀yin gangan bí ẹnìkan? Bóyá nígbà tí ẹ ní ìpèníjà ni tàbí nkankan mìíràn tí ẹ ti fi borí ìṣòro kan tàbí òmíràn tó fi wá yàtọ̀ sí bí ẹ ti ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀ tẹ́lẹ̀ rí?
2: Oríṣiríṣi àǹfààní ni mo ti rí ní ẹsẹ̀ kankà nípa tí ká máa kọ orin hiu. Ká mọ ọkọrin hiu ìgbà kan wà tí mo dá oko lọ rẹrẹrẹ nígbà yẹn mo ń ṣiṣẹ́ olùkọ́ àmọ́ nígbà yẹn náà dandan náà ni kéèyàn tó ń fi nǹkan kan bí oko
1: kó máa fi tì
2: lẹ́yìn mo wá dáko yẹn tó yẹ pé téèyàn bá débẹ̀ gan wá rò pé ṣé tíṣà ni ọkùnrin àbí
1: àgbẹ̀
2: mo wá inú mi wá ń dùn lójoojúmọ́ kó tó lọ kọ́ àwọn ọmọ màá ti kọ́kọ́ yà sí oko màá wo oko màá wo gbogbo inú mi á tún dùn àmọ́ nígbà tí ó kù díẹ̀ kó mọ kó èrè oko yìí mo wá rí mọ̀ pé oríṣiríṣi àwọn ẹranko wọ́n ya bo oko tèmi mo débẹ̀ báyìí omi dẹ̀ ń bọ́ lójú mi pé kí ni mo fi ṣe àwọn ẹranko wọ̀nyí tó jẹ́ pé oko tèmi àtàgbàdo àti ṣú gbogbo ẹ̀jẹ̀ gbogbo
1: náà
2: ya bo bẹ́ẹ̀ ni pé àwọn darandaran da màálù lọ sóko bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe da àwọn oríṣiríṣi ẹran lọ sí oko mi mo kàn wá wò pé ókè o jẹ́ ń dán orin ìfẹ́ ìwò fún wa kọ́ fún bá ti délé ma fẹ́ sùn kún kọ́ pé Ọlọ́run mahanta oko mi mo ti ṣe ju bí àwọn ẹranko wọ̀nyẹn ṣe wá ń ba gbogbo nǹkan jẹ́ kó jọ̀ nínú ẹ̀mú ẹ̀ pé àwọn ọmọ ẹranko wọ̀nyẹn kó darí wọn sí ibi míì mo wá sùn náà lójú oorun mo ṣe sùn mi ò tiẹ̀ tí ì sùn púpọ̀ náà ni mo wá bẹ̀rẹ̀ sí ń rí nínú àlá nínú ẹ̀mí nínú àlá ni mo wá rí pé mo wá bá àwọn oríṣiríṣi àwọn ẹranko àjẹni tó ń darí wọn ṣé àwọn náà ní olùmọ̀nà tó ń darí gbogbo àwọn ẹranko o wa so fun pe gbogbo awon eranko e ti je gbogbo oko mi tan ko jo ko ba mi da won kuro nibe okan mi kan wa so pe mo ni oke mo ni mo ti mo nkan ti mo se ngba ti mo mo ji mo wa lo ra ode ode taputé mo wa de o to bi mewa mo wa de si gbogbo ko ye o wa so fun pe oludari eranko awon eran e o ti je oko mi o mi na fe je lara won o bere bere de ni o wa je pe ojojumo emo mo ti igba mi mo le pa iran meta igba mi mo le pa merin ojojumo titi odun kan igba to pe to su mi mo wa ni o ele ti poju tori for titi odun kan gan aran eran ye na ni mo nje mo wa ni o anti ni ka ma fi ife han mo wa pada sinu ala mo wa lo ba oludare eran ko pe
4: ko yi wa sisale die
2: mi o je ran yin mo o but ma je ki awon eran won wa si oko mi mo so orisirisi nkan ni hiu ma n sise fun orisirisi ni o ti epo lo ti oloka
1: e seun alagba afolayan adegboyega akori ti a yewo ni iyanu hiu a ma kase eto yi nile die die sugbon ki a to lo e ba wa ko orin hiu fun bi iseju kan tabi meji
2: orin hiu gege bi adura lati mu emi ta ba fe ko a diju wa a palekun mese san to wa inu ara a pade nitori emi fe ba emi soro a wa bere lati ko rin hiu bayi iye.

0: Tí a bá kọ́ díẹ̀ àdánù dúró láti rí pé bóyá a lè rí ìmọ́lẹ̀ Ọlọ́run. Torí àwa Yorùbá náà mọ̀ pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run, òun la fi ń ṣe oríkì Ọlọ́run ní ọba alágbádá iná. Ó fi ìmọ́lẹ̀ búra bí aṣọ. That is the light. Light nìyẹn. A dẹ̀ máa ń gbọ́ ògùn Ọlọ́run. So táwa bẹ̀rẹ̀ sí ń kọ orin lóòrèkóòrè, àwa bẹ̀rẹ̀ mọ́ mọ̀ pé ìgbésí ayé wa ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Gbogbo ohun tá a máa ń dá sí tẹ́lẹ̀, a rí mọ̀ pé a ní dá sí mọ́ ọ̀nà ìfẹ́, ọ̀nà ìfẹ́, ọ̀nà ìfọ́ la máa wà lọ́kàn wa. Àní gbogbo nǹkan tá a bá dẹ̀ ń ṣe yóò mọ tọ̀nà látọ̀dọ̀ Ọlọ́run. Ẹ ṣeun.
1: Ẹ ṣeun ṣeun alàgbà Afọláyọ Adégbòyega. Ẹ ṣeun náà ẹ̀yin ará ilé tí ẹ ti ń gbọ́ wa. Níbi tí a fi ètò tòní tì sí nìyí, ẹ ṣeun dúpẹ́. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tí a tẹ̀síwájú nípa sísọ̀rọ̀ lórí àkòrí mìíràn. Olúṣọlá Adéyẹyẹ lorúkọ mi. Ìjọ ẹ̀ka ń ka ìlànà fún òmìnira ẹni ní ti ẹ̀mí ló gbé ètò yìí kalẹ̀. Títí ọjọ́ mẹ́jọ kí ìbùkún Ọlọ́run máa bẹ̀. Ó dàbọ̀.
2: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-726-7996 tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841 tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀káyé wa ní www.ekankanigeria.org tàbí kí ẹ kàn sí wa lórí Twitter ní www.twitter.com/ekanka. ẹ lè bẹ̀ wá wò tàbí darapọ̀ mọ́ wa ní ilé ìjọsìn wa tó wà ní ojúlé kejì ní àdúgbò Odúfùwà ní Ajípowó tẹ ó yà sí láti pópónà tó lọ sí Òǹdó Lákùrẹ́. Ẹ̀kànkà ọ̀nà òmìnira ní ti ẹ̀mí.

0: 88.9 FM. A tutti fu fere.
1: Adabayo.
2: Ẹ tó ku dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Abba Mixture. Láfi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Abba Mixture. Kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Abba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
3: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
4: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
2: Bẹ́ẹ̀ ni ìjà wà ìjà ò sí always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o
1: olowa ni o mi alo
5: o wa di o mi alo
1: pade ju ni o mi alo
5: o wa di o mi alo
6: Celestial Church of Christ, Parish 1, Ilaje General Superintendent, Diocesan Headquarters, Off College Road, Ibokoda, Ondo State. Npe gbogbo yan si bi idupe ikore ti year 2026. Akori ikore ni iyanju atokiwa.
7: Divine Settlement.
6: Fox Peter
7: chapter 5 verse 10.
6: Alakale eto fun ikore odun yi. Yobe lati September 14,
7: year 2026.
6: Friday, September 18 by 3 p.m. ni Festival of Praise. Saturday by 8 a.m. Abewo si awon ile iwosan. 8:30 ni titu ayika ile olorun se 9 a.m. ni oro lera ati eto lera ofe
7: yo waye
6: Sunday September 20 by 10 a.m. dupe ikore yo waye ni ile ijosin wa
7: Most Superior Evangelist Prophet J.O.
6: Farise
7: J.P.
6: Ilaje
7: General Superintendent
6: Act Diocesan
7: Head
6: and Shepherd
7: Child
6: Most Superior Evangelist
7: Prophet Ayo
6: Adeyemi J.P.
7: Regional Head
6: Ondo Ekiti
7: and Kogi State
6: Right Reverend
7: Adekunle
6: D. Lawan
7: J.P.
6: Pastor
7: and Supreme Head
6: C.C.C.
7: Worldwide
6: Saint Reverend X.B.J. Oshofa,
7: Pastor,
6: Prophet,
7: and Founder,
6: CCC
7: Worldwide.
6: Gbogbo igbimo ikore ni olukede.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó wọn ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
3: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
4: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
10: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ látàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
11: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
10: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájùfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi kápolówó ọjà lórí rédíò àdàbà lọ́dàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngàn.
12: Oya ẹ máa bọ̀ wá o.
11: Rẹpẹtẹ ilé ọjà ọdún ti dé.
10: Tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station lọ́ba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 080-30-41-43-44 Grace 080-32-47-46-86 tàbí Fẹ́mi sórí 080-60-86-44-28 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀.
13: Ẹ̀mẹ̀ sádà bọ̀ mọ̀ kú o èyí mọ̀ lọ sẹ́rìn àjò.
14: Ẹ̀mẹ̀ sádà bọ̀ mọ̀ kú o èyí mọ̀ lọ sẹ́rìn àjò.
13: Ìgbàgbọ́ ìyá ọmọ ọdẹlọ láti ẹ̀dágbé ẹ̀yìn èyí rẹ̀ abọ́sẹ̀dẹ̀ ọ̀rẹ́ǹsì ayàbáre olúkayọ̀dẹ̀ làkọ́rẹ́ ọ̀run rẹ̀ rẹ̀ ní ìyá ọmọ ẹ paríire kò kó gbèsè ayé ọmọ rẹ̀ àtọmọ ọmọ ẹjẹ́ ọyọ́ gbàgbé rẹ̀ láíláí ẹbí ọ̀tọ́ ẹbí òsì ọ̀ṣẹ́lẹ̀dẹ̀ lẹ́yìn rẹ̀ ọjọ́ ọlọ́run àlàyé ọ̀ṣẹ́lẹ̀dẹ̀ lẹ́yìn rẹ̀ ètè

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lágbàtà jákè jádó lẹ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
2: Ẹyọ ìyanra òyìn okun Èkìtì kẹtẹ ẹ̀mí ọmọ orin gorosọ Èkìtì rúmọlẹ̀ kẹjẹ báwẹ̀ rẹ ni wẹ̀lẹ̀ Èkìtì wọ́ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí dk ẹ̀ wọ́ fẹ́ra tẹlifíṣàn ni o wọ́ fẹ́rẹ̀ fàánù ni o wọ́ fẹ́ra deep freezer wọ́ fẹ́ra washing machine wọ́ fẹ́ra microwave wọ́ fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí dk ẹ̀ ẹyọ wọ́ yóò asan díẹ̀ ṣó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ní o ọ́fíìsì rẹ ilé danco plaza lajilosun lado Èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ yáre rúlé o.

0: fun bi abase ni lore nse lo ye ke yan ma dupe
1: bi yan ba te lomi lo se fun ara e
0: o ye ku gbosu ba fe ni to ba fi ke nkan gbo leyin ajiji owo ko gberu dori
1: ide o ti kabiyesi wa
0: oba isaye oye tayo ofo aye
1: ti alaboto ofa buto kindo
0: ni laje loku government
1: fidika lori dupe lowo olodumare
0: ati gbogbe ni to kopa fun ayori sirere gbigbe college of education
1: wa si lu aboto
0: ni oruko gbogbo ilu aboto
1: kabiyesi wa ni ka tun ma lo tarata
0: kalori dupe gidi lowo honorable doctor loki ori mi sir
1: the executive governor of Ondo state
0: fun kika wa ye ni ilu aboto
1: ti won si gbe ile iwe na kale ka sodo wa
0: fun idagbasoke ilu aboto
1: ni joba ibile ilaje ati ipinle ondo lapapo
0: a dupe lowo authority of Ondo state minister of education
1: ati gbogbo eni rere ilu
0: to satileyin fun ise rere na
1: gbogbo nkan te se wonyi na de ti wonu iwe itan niyan o
0: ilu aboto ko si ni gbagbe yin
1: to
0: kabiyesi wa
1: ti alaboto of aboto kingdom
0: ni laje local government
1: ilu ni ka dupe
0: thank you sir
1: e se o
2: atoton arele agogo balo
3: fífí oògùn apakòkòrò Larvicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ yúnífọ́ọ̀mù ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú bí tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú oògùn tó yẹ láti dènà kí àwọn ohun ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. Fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́ kó ipa tirẹ̀. Ìkéde wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.
4: I just want to have fun.
5: This Sunday evening at Premier Holiday Resort Igbara Oke.
6: From today, I want the day where you day.
7: Oh, yo, I'm dreaming.
5: Get yourself a moment full of excitement in a classic and entertaining poolside party. Don't ever miss a beat of the tasteful arrangement for your enjoyment. This Sunday at Premier Holiday Resort Igbara Oke. All is set for fun seekers to cool their nerves, spice up their evening time with the magic of good music, dance, different kind of games like tennis, darts, snookers, ludo, and you all upon. We also have a taste of African and continental cuisine, including BBQ grills, smash-ups, and assorted drinks. Come and experience the innovative gym for your physical fitness. Our swimming pool is second to none. On Sunday from 2 p.m. to 11 p.m., accommodation for your night is available. There will be standby DJ and hype man. Your maximum security is guaranteed. Sunday splash and sea pool party at Premier Holiday Resort. Premier Holiday Resort Road, Igbara Oke, Ondo State. Don't miss it.
8: Lóòótọ́ ni bookshops yìí pọ̀ nílẹ̀ yìí, ṣùgbọ́n ọmọ èyí tó wọ ọjà wọn rọjú jù. Tẹ́ ẹ̀ ní fowó àwọn rajà wọn, tẹ́ ẹ̀ ti rí ojúlówó ìwé àwọn ọmọléèwé láti kejì dé yunifásitì. Ó yá ká lọ sí Noble Bookshop, 72B Ọba Adéṣídà Road, Àkúrẹ́. Káàsà, Ọba Lọ́ládé Orímọ̀gbà, Noble Bookshop, lónìí kàtà ìwé AG, Nursery, Primary, GSS, SS, títí dé yunifásitì, ẹ̀yìn ọmọléèwé Aya Institutions. Ẹ máa bọ̀ wá ra ìwé. All disciplines, sciences, humanities, medicine, nursing, computer, engineering, accountancy, business administration, ìwé political science, international relations, mass communication, àti bẹ́ẹ̀ lọ. Stationaries lọ́lọ́kan òjọ̀kan, wọ́n lè bìbà lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ lóríṣiríṣi bíbélì àtagó gbàlà tí ń léṣù wọlé tipilẹ̀ tipilẹ̀. Noble Bookshop lẹ́ ti bá. Ọjà tẹ́ bá rí ní Noble Bookshop, publisher ò tí gbé jáde ni. Dealer, major supplier and distributor ni wọ́n pẹ̀lú general contractor. Number 72B Ọba Adéṣídà Road, Àkúrẹ́ ni wọ́n wà. Telephone 08034719097.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
11: APC Progress.
12: Amáwù

0: dé kù sí ọkàn mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.
4: Gbogbo ayé ló mọ̀ pé ọ̀kìn lọ́ba fún gbogbo ẹyẹ lóko.
5: Iléèwé Great Cornerstone International Nursery and Primary School.
4: Pẹ̀lú Great Cornerstone International College.
5: Ní arigidi àkókò.
4: Ní ọ̀tá gbàǹtagbà tó ta gbangba káàkiri àgbáyé.
5: Ẹ̀gbọ́n pò ìmọ̀ pò ń bẹ̀ sà.
4: We are known for qualitative education.
5: Èyí ni ẹ̀wá wò.
4: Conducive environment.
5: Superlative classroom.
4: Availability of sufficient computers for all examinations.
5: Decent hostel.
4: And shuttle bus for these students.
5: Àwọn olùkọ́ tó wà academically and morally qualified ní bẹ́ẹ̀.
4: Àtẹ̀kọ́ ilé àtẹ̀kọ́ ìwé ni wọ́n kọ́ mọ.
5: No stealing, no exam malpractice, no legalism.
4: Ìbágbẹ́pọ̀ pẹ̀lú ẹ̀mí Ọlọ́run kí wọ́n jọ forí eré ṣàǹkó ní tiwọn.
5: Òun làwọn ọmọ Cornerstone fi ní decision rẹ̀rẹ̀ tí wọ́n sì ń bo jáǹbù mọ́lẹ̀ bẹ́ẹ̀ láti wọ university.
4: Ẹ máa bọ̀ tẹ̀rẹ̀.
5: Kẹ wá register àwọn ọmọ yín into any class.
4: In nursery, primary or secondary section ní Great Cornerstone.
5: Don't be discouraged from getting superlative education for your child.
4: Bí a ṣe ń ṣe registration yìí náà láyé tó wà fáwọn olùkọ́ tó dára wọn lójú láti wá gbà ṣe ń bẹ̀.
5: Come to us.
4: Call 070-666-2114.
5: Great Corner International School Larigidi Akoko Oyambe.
6: I just want to have fun.
7: This Sunday evening at Premier Holiday Resort in Garaoke.
6: From today, I want the day where you day.
8: Oh, yo, I'm dreaming.
7: Get yourself a moment full of excitement in a classic and entertaining poolside party. Don't ever miss a beat of the tasteful arrangement for your enjoyment. This Sunday at Premier Holiday Resort in Garaoke. All is set for fun seekers to cool their nerves. Spice up their evening time with the magic of good music. Dance, different kind of games like tennis, darts, snookers, ludo, ayuolopo. We also have a taste of African and continental cuisine, including BBQ grills, smoshups, and assorted drinks. Come and experience the innovative gym for your physical fitness. Our swimming pool is second to none. On Sunday, from 2 p.m. to 11 p.m., accommodation for your night is available. There will be standby DJ and hype man. Your maximum security is guaranteed. Sunday splash and sea pool party at Premier Holiday Resort. Premier Holiday Resort Road, Igbaraoke, Ondo State. Don't miss it.
9: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé? Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000-3 ni kò tí gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
10: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbé wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
9: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò. Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCDA lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
11: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial star 8011 star 4# or scan the QR code.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ̀ ń gbọ́ mi àkànṣe ètò nìyí tó jẹ́ wípé tẹ̀ bá gbọ́ tán ẹ padà dúpẹ́ ni ò pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ ti lọ́mọ tó ti ṣe wàhálà ẹ̀ka àti nẹ́kò pẹ̀lú gc tí wọn ò sì rọ́nà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣẹ́gun ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ́ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ìjẹ́rò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́ ńlẹ̀.
1: lákọ̀ọ́kọ́ náà a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tí yín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ ilé ìwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní ilé ìwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment a ní boarding house facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn légun ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí ilé ìwé wa ní number 17b
2: ìjẹ́rò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkè jẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí ilé ìwé st albans university college ní ìjẹ̀rò street
1: number 17b. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 07033988200 lẹ́ẹ̀kan sí 07033988200 tàbí
2: 07030063992.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì jàǹbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní ilé ìwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti ilé ìwé st albans university college matthew adekunle ọládíjì ló kọ mi tẹ́ ń pè ní òdòdó ẹ kú kalẹ̀.
3: ọ̀nà àbáyọ láti wọlé ìwé gíga st albans p.
4: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́pani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi o ti e da o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
5: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konfuru
4: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
5: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
6: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
7: mami
6: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
7: hypo ke
6: beni awon kokoro efojuri ki igba lero tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo
8: ma gba fa awon kokoro efojuri dabobo ile re pelu hypo
4: mo ti bere ku o le salai ma pani lerin lakoko apejopo itakuro sori la mọlẹbi mi o ti e da o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
5: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konfuru
4: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
5: Maggi star yo so gbogbo nje ta se do

0: Mon gbadun adaba.
1: Mon gbadun adaba.

0: ojúmọ rẹ báyìí o náà ní mú owó kójúmọ rẹ kọ mọ ọmọ wa lónìí ìran ṣàkẹrẹ kan ò ní bá wọn ròde ìbànújẹ ìbànújẹ ó kéré ó tóbi kò ní jẹ tẹnìkan ọkan ní tẹ ẹ ti ń gbọ wa ẹkú ojúmọ ẹtún kó ojú ọmọ láàárọ tòní àkínká bọ sórí ètò etí yín mélòó níbi tá a ti mọ mú àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ ilé wa tá a ti mọ mú wa fún yín lọ́kọ̀ọ̀kan ìjèjì ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o ẹjẹ́ ń sáré dókè lọ mú padà bọ̀ ẹ kú kalẹ̀ náà.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ajo oko ti igboni nipa 24/7 Abba mission kọrọjọ gbogbo bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà.

jábọ̀ padà láti òkè lọ́run. Ẹjẹ́ bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Àwọn àròyìn ọ̀hún bó ṣe ti ń jáde. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi báyìí òun náà ló ní ṣe pẹ̀lú bí ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì lórílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti fi léde báyìí wípé ìpèníjà ètò ọrọ̀ ajé àti ìṣẹ́hun òsì yìí náà ni ó túbọ̀ ń kojú àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ ASUU òun lọ sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ìfọpo Dangote tó ti ṣe àfikún owó epo báyìí di ẹgbẹ̀rún kan àti 340 náírà.

0: ẹ náà tó rè é ọyẹ ẹgbọ́n o. Wọ́n fẹ́ dá owó ìrànwọ́ orí epo padà lórílẹ̀-èdè Nàìjíríà láti lè mú àdínkù tó bá epo àti owó ọkọ̀. Àtíkù ń lọ́mọ̀ sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ondo ti fìdí ikú àwọn èèyàn bíi 29 múlẹ̀. Wọ́n ní àwọn èèyàn tó tó bíi 60. Òun náà ni ara wọn ò sì tí ì yá látàrí ọtí kan eléyìí tí wọ́n ló ní májèlé tí wọ́n ní wọ́n mú. Èyí àtàwọn ìròyìn míì lẹ́gbọ̀ọ́ láàárọ̀ tòní. Ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹ tún jẹ́ àjọjẹ̀ gbádùn ẹ̀. À ń padà bọ̀, ẹ kú kalẹ̀.
1: Káàbọ̀ Màyẹ̀jẹ̀á, ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàná.
2: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tún gbósùbà náà padà fún Vigo Car. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun lè gúnyan dé lẹ́vù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigo Car Herbal Capsule. Jẹ́ kí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀jẹ̀ tí ṣan tẹ́ran. Àtẹ̀yára tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn okùnrin fi yan Vigo Car láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri Chemist àti Pharmacy Shop. Telephone 0803-860-6858. Vigo Car.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ẹ já bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèèjì báwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde. Ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì lórílẹ̀-èdè Nàìjíríà òun lọ́jọ́ pé wọ́n ti sọ̀rọ̀ báyìí lórí ìpèníjà ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ iṣẹ́ ohun òsì eléyìí tí máa ń sàn rí tí wọ́n ní ó ń kọlu àwọn òṣìṣẹ́ wọn.

0: Ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì lórílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé wọ́n ti kẹ́gbàjarè báyìí gẹ́gẹ́ bí wọ́n sì ti sọ wípé ìpèníjà ètò ọrọ̀ ajé àti ohun tó eléyìí tó jẹ́ pé ó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe ni ó túnbọ̀ ń gbogbo sí i. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ ni owó epo rọ̀bì eléyìí tí wọ́n tún yọ tó fi mọ bí owó náírà bó ṣe ti rí. Òun gan náà ni ó túnbọ̀ ń ṣe àkóbá fún àwọn òṣìṣẹ́ lórí àwọn nǹkan tí wọ́n bá ń rà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ì ti tì wọ́n sínú ìṣẹ́ ohun ò sí báyìí. Ìyẹn ṣe ni ẹgbẹ́ ọ̀hún ó fi léde pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wọ́n ń kojú onírúurú ìpèníjà èyí tí ó ń sun tí ó mú ìdàgbàsókè wọn fà sẹ́yìn. Bákan náà ni ẹgbẹ́ ASUU ọ̀hún ìyẹn wọ́n wá ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà NSC eléyìí tí ó jẹ́ pé wọ́n ń pè fún kí wọ́n ṣe àgbéyẹ̀wò lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ní bí nǹkan bó ṣe ti wọ́n gógó báyìí. Òun náà ni ó jẹ́ ohun tí kò bójúmu láti lè dáàbòbò àwọn òṣìṣẹ́. Ààrẹ ẹgbẹ́ ASUU ọ̀jọ̀gbọ́n Chris Puna òun ló fojú ọ̀rọ̀ yìí òun ló fi léde nu àtẹ̀jáde tó fi ta lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ alámòjútó ẹgbẹ́ ọ̀hún eléyìí tó jẹ́ pé ó wáyé nílùú Àbújá. Ìwé ìròyìn Nigerian Tribune òun ló gbé jáde láàárọ̀ tòní. Tó tún wà lọ́wọ́ mi òun ló ní ṣe pẹ̀lú bí iléeṣẹ́ ìfọpo Dangote bí wọ́n ṣe ní wọ́n tún ti fi kún owó epo báyìí. Iléeṣẹ́ ìfọpo Dangote ni wọ́n ti ṣe àfikún owó epo pẹtiró ló ti gbéra kúrò ní 1,125 náírà tó ì ti di 1,390 náírà báyìí 1,350 naira èyí tí wọ́n ní ọ̀bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ìròyìn fi ẹnu wípé ṣáájú náà ni wọ́n ti ń sọ di mímọ̀ wípé ó ṣeéṣe kí owó epo ọ̀hún kó tún gbẹnu òkè látàrí bí epo rọ̀bì bó ṣe ti gbẹnu òkè lágbàáyé. Ìròyìn fi ẹnu wípé ìgbà tí yóò di ìgbà kẹrin báyìí tí iléeṣẹ́ ìfọpo Dangote ọ̀hún tí ó túnbọ̀ fikún owó epo wọn láti ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde láàárọ̀ tòní. Wọ́n dá owó ìrànwọ́ orí epo padà láti lè jẹ́ kí àdínkù kò dé bá owó tí àwọn èèyàn tí wọ́n fi ń wọkọ̀ Atiku ń ná sọ bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Atiku Abubakar ló ti ṣàlàyé lórí èròǹgbà rẹ̀ láti dá owó epo rọ̀bì padà báyìí tí ṣe owó ìrànwọ́ orí epo lójúnà àti lè ṣe ìrànwọ́ fún àwọn ibùdó epo eléyìí tí wọ́n ti ń fo epo lábẹ́lé láti mú àdínkù dé bá iye tí wọ́n ń ta epo dípò mímọ́ kó epo wọlé lábẹ́lé. Àtíkù ọ̀hún ló sọ ọ̀rọ̀ àsọyán náà lórí ìtàkùn X rẹ̀ láàárọ̀ òní gẹ́gẹ́ bí ó ṣe ti sọ àwọn ìlànà eléyìí tó jẹ́ pé ó lóun fẹ́ gbà ọ̀hún lórí ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ṣe ti wí ó ní ìjọba oná kí wọ́n mọ ṣe àtìlẹ́yìn fún àwọn ibùdó epo rọ̀bì eléyìí tí wọ́n ti ń fọ epo lórílẹ̀-èdè Nàìjíríà dípò mímọ́ kó epo rọ̀bì wọlé látòkè òkun. Ìwé ìròyìn Vanguard òun ló gbé jáde láàárọ̀ tòní. Ìjọba ìpínlẹ̀ Ondo ti fi léde wípé èèyàn mọ́kàndínlọ́gbọ̀n òun lọ́gbẹ̀mímì látàrí ọtí eléyìí tí wọ́n ní ó ní májèlé tí wọ́n ní wọ́n mú. Ọgbà bẹ́ẹ̀ ni àwọn tó tó 100 òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ sí. Ìjọba ìpínlẹ̀ Ondo ló jẹ́ pé wọ́n ti fìdí ikú àwọn èèyàn 29 múlẹ̀ báyìí tí wọ́n ní wọ́n mu ọtí kan èyí tó ní májèlé èyí tí ó jẹ́ pé ó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Odigbo. Ẹni tó jẹ́ kọmíṣánná fọ̀rọ̀ ètò ìlera dókítà Banji Ajaka òun ló fojú ọ̀rọ̀ yìí léde lálẹ́ àná nílùú Àkúrẹ́ gẹ́gẹ́ bó ṣe fi léde pé èèyàn tó tó bí 100 òun ná jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ń lọ ṣẹlẹ̀ sí. Ó ní àwọn 3 kan òun ni wọ́n sì wà ní ilé ìwòsàn báyìí tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ nígbàtí àwọn bíi 37 tó jẹ́ pé ń ṣe ni wọ́n sì ń bojú wò wọ́n náà. Àjàká ó ní 95% àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ sí ni wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n sì wà ní ọjọ́ orí bíi 84-105. èyí tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní oríta òdìbò Ararọ̀mí Òbò Newton àti Òkẹ́lẹ́ tó fi mọ́ onípàrágà ìròyìn fi yéni wípé ńṣe ni àwọn ìlú tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí ọ̀hún ni wọ́n ní àwọn èèyàn náà lára wọn ọ̀yá lẹ́yìn tí wọ́n mú àgbo eléyìí tó jẹ́ pé ọlọ́tí ọ̀hún tí wọ́n ní wọ́n mú gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe wá fi yéni kọmíṣánná ọ̀hún ó ṣàlàyé wípé àwọn bí ara àwọn àpẹẹrẹ eléyìí tí àwọn èèyàn rí òun náà ni bí orí fífọ́ bí ara dídùn kára ọmọ ràn wọ́n kó sì tún mọ́ rẹ̀ wọ́n àti wípé kí wọ́n mọ̀ tún ríran dáadáa àní eléyìí gan náà àní ìmíì òun náà ni àpẹẹrẹ tí wọ́n tún rí ni kí wọ́n mọ̀ lè mí sókè dáadáa. Ìwé ìròyìn Vanguard òun náà ló gbé jáde láàárọ̀ tòní. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ṣekú pa àwọn tó jẹ́ onísùnmọ̀mí bíi 18. Wọ́n tún ba bùbọ́ àwọn jẹ́ ní ìpínlẹ̀ Borno. Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ló ti fi léde wípé àwọn ikọ̀ ọmọ ogun ìkọlù tí wọ́n ṣe láti orí afẹ́fẹ́ yìí ni àwọn ikọ̀ Operation Adinke yìí. Iná jẹ́ pé wọ́n ti ṣekú pa àwọn onísùnmọ̀mí bíi 18 tí wọ́n ìtún ba bùbá wọn tí wọ́n bàjẹ́ ní ìpínlẹ̀ Borno. Èyí ló wà nínú àtijáde ti Mohammed Goni tó jẹ́ agbẹnusọ àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún tó fìta. Goni ó ṣàlàyé wípé ńṣe ni àwọn ikọ̀ elétò ààbò náà ni wọ́n gbéná wojú àwọn atiláwí ọ̀hún ní àná òde yìí ní agbègbè kan tí wọ́n pè ní Tumbu Mambaba ní agbègbè náà. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun náà ó fi léde wípé àwọn ikọ̀ ọmọ ogun eléyìí tó jẹ́ pé àwọn ọmọ ogun orí ilẹ̀ àtàwọn ọmọ ogun ojú òfurufú yìí ṣe ni wọ́n tọpasẹ̀ àwọn atiláwí ọ̀hún tí wọ́n sì tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú wọn. Ìwé ìròyìn Premium Times òun ló gbé jáde láàárọ̀ tòní. Ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi òun ló ní ṣe pẹ̀lú bí àwọn ọwọ́ ṣe ba àwọn afurasí kan. Ọwọ́ ba àwọn afurasí kan eléyìí tó jẹ́ pé wọ́n ń gbá àwọn èèyàn. Àwọn afurasí kan eléyìí tó jẹ́ pé wọ́n ń gba àwọn èèyàn ní ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò náà jẹ́ pé wọ́n ti bà báyìí gẹ́gẹ́ bí àwọn ikọ̀ tí ó ń gbógun ti àwọn ikọ̀ ajínigbé ní ìpínlẹ̀ Èkó bí wọ́n ṣe ti mú wọn ní abẹ́ ìdarí Sunday Sima èyí tí ó sì sọ bí wọ́n ṣe ní àwọn inú ọjà nípínlẹ̀ Èkó. Ó ní àwọn máa fi ojú sùn àwọn afurasí ọ̀hún wọ́n fi léde wípé àwọn tí wọ́n bá rí i pé wọ́n rí jáde díẹ̀ òun náà ni wọ́n máa lọ bá nínú àwọn ọjà náà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì máa gbá wọn gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ti wí. Wọ́n ní ọwọ́ ba àwọn atiláwí ọ̀hún wọ́n ní ńṣe ni wọ́n ń jí àwọn èèyàn kan wọ́n á jí wọn gbé tí wọ́n sì tún gba owó láti lè tú wọ́n lẹ̀. Ìwé ìròyìn Nigerian Tribune òun ló gbé jáde láàárọ̀ tòní. Ẹlé ẹ̀ka àárọ̀.
1: Ẹ mà ní wálẹ̀.
0: Ẹ ṣeun.
1: Lókè ló kọ́ láti fi ta àgbòlá bẹ́ẹ̀ jà.
0: Ọyàn gbọ́yìn.
1: Wọ́n lágbára ní Borno ayé lórí àgbò yìí òkan jọ̀ kọ́ bá ṣe wájú dáadáa. Wọ́n ti mú àgbòlá yìí kì í fi mi ti ń ṣàná. Ní ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ mo wá bẹ gbogbo àwọn ogun fún kọ́ bá ṣe wájú. Mo ló kojú sọ àníṣe mo ló kojú sọ àwọ̀ ọkùnrin ní ká máa ṣọ́ra wa.
0: Àmì ẹ ṣeun ẹ ṣe adúpẹ́ o. Ọkùnrin kan ló ti gún àáfàá kan pa lẹ́yìn tí wọ́n kírun jímọ̀ tán nílùú Sokoto lánàá. Ńṣe ni ọ̀rọ̀ dàbí nǹkan ní ìlú Sokoto ní àná òde yìí lẹ́yìn tí àáfàá kan Malam Musa Lukua tí wọ́n ní ńṣe ni wọ́n gun pa lẹ́yìn tí wọ́n kírun jímọ̀ tán ní mọ́ṣáláṣí Mabera nílùú náà. àwọn tí ẹni tó ṣe ìkọlù ọ̀hún ni wọ́n ní ọ jẹ́ ọ̀dọ́mọkùnrin kan èyí tó wà lára àwọn tí wọ́n lọ kírun ọ̀hún tó jẹ́ pé ń ṣe ni ogun àáfọ̀ ọ̀hún ń ṣe ni ogun lọ́rùn tí ó sì gbẹ́mímì ní ìgbà tí ọ jẹ́ pé òun ṣì ń ṣe ni ogun àáfọ̀ náà lọ́rùn járe èyí tí ó jẹ́ pé àwọn èèyàn ni wọ́n bò ó tí ó sì jẹ́ pé ó ṣe kópa ìrìn wá fi yé ni wípé ń ṣe ni ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ wáyé lẹ́yìn tí wọ́n ní wáàsí eléyìí tí wọ́n ní àáfà náà tí wọ́n ní ó ṣe ń ṣe ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àáfà ọ̀hún ó ṣe wáàsí eléyìí tó jẹ́ pé ó ṣe ọ̀hún tí ọ̀rọ̀ tó sì dàbí nǹkan lẹ́yìn ìgbà náà lẹ́yìn tí wọ́n kírun tán ni ọkùnrin ọ̀hún ni wọ́n ní ó súnmọ́ àáfà náà lọ́ba gùn ìwé ìròyìn Nigerian Tribune àbí ìwé ìròyìn Punch onógbe jáde láàárọ̀ ni. Ẹ̀lú ẹ káàárọ̀ o.
2: Ẹ̀lú ẹ káàárọ̀ o.
0: Ẹ ṣeun o.
2: Àbáyọ̀mí Oyèlésì láti olókun agbede àkókò lágbára lọ́run àníṣìjẹ o àníṣì mo gbọ́jáde wọlé kò ní ṣẹlẹ̀ sí wa o.
0: Àmì o.
2: Ọ̀rọ̀ nípa epo wa kò bẹjọ pàápàá kò ní kọ́ jẹ́ ká mọ iye tá a máa ma repo pásánà bójẹ́ 1.5 ni bójẹ́ 2,000 naira ni kọ́ kúkú gbélé ókè àtúntún ra 1,400 naira báyìí sí bójẹ́ ká mọ ibi tá ń lọ lórílẹ̀‐èdè lágbára lọ ìtura adé bá wà ní rogun tàjẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè wa o.
0: Àmì ẹ̀ ṣeun ẹ̀ ṣe àdúpẹ́ o. Ẹ wo àwọn gómìnà òun náà ní kẹ́ ẹ bi léèrè kìí ṣe Tinubu gan o lórí àárọ̀ owó ìrànwọ́ tí wọ́n yọ lórí epo tí wọ́n sì ń fáwọn gómìnà Abiodun lọ sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ogun Dàpọ̀ Abiodun ló ti sọ dímọ̀ pé àwọn gómìnà òun náà ni kí wọ́n wá ṣàlàyé gan kìí ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn owó eléyìí tó jẹ́ pé wọ́n ń rí lẹ́yìn tí wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí epo bí wọ́n sì ti ná. Abiodun ló sọ̀rọ̀ yìí nínú ìpàdé ẹgbẹ́ òṣèlú APC kan eléyìí tó wáyé nìjẹ́bú-òde gẹ́gẹ́ bí wọ́n sì ti wí ọ́ sọ̀rọ̀ ní Yorùbá. Abiodun ó ní àwọn gómìnà òun náà ló yẹ kí ni àwọn gan náà ni ó lè wọ́n lè sọ gan ní pàtó bí wọ́n sì ti ná owó ọ̀hún torí pé owó tí àwọn gómìnà ọ̀hún tí wọ́n ń gbà òun ló túbọ̀ ń pọ̀ sí dáadáa báyìí lẹ́yìn tí wọ́n ti yọ owó ìrànwọ́ epo oníbòwò náà ti wá ná owó náà àwọn gómìnà ọ̀hún onìkan bíléèrè ìwé ìròyìn Punch onógbe jáde láàárọ̀ òní. Ẹ̀lú ẹ káàárọ̀ o.
3: Ẹ̀lú o.
0: Ẹ ṣeun o.
3: Mẹ́ta ẹ̀ṣọ́ Pẹ́yẹmí jẹ́ ọ̀dà.
0: Ẹ ṣeun.
3: Ẹ máa kú gbádùn.
0: Ẹ ṣeun o.
3: Torí nípa ọ̀rọ̀.
0: Ta ló ń sọ̀rọ̀ ọ̀yà ń gbọ́yìn.
3: Mo ní mo fẹ́ dá sí. Ọlọ́run kò gbà wá ní orílẹ̀-èdè Nàìjíríà o kéèyàn tún mú àgbọn kó tún dé èèyàn tó ń lọ sọ́rọ̀ àṣà àti ọ̀gá o. Ọlọ́run máa bá wa dá sí.
0: Àmì ẹ̀ ṣeun. 08162519991. Ẹ̀lú ẹ káàárọ̀.
4: Ẹ̀lú.
0: Ẹ ṣeun o.
4: Àrò láti ọ̀rẹ́.
0: Ọ̀yà ń gbọ́yìn.
4: A dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ọ̀rọ̀ tẹ́ fi tó wa létí. Tí a bá wo, a rí pé kìí ṣe ọ̀rọ̀ epo olódàbí Nàìjíríà dúró lé lórí. Tí ààrẹ wa bá fẹ́ ṣe dáadáa tó wọ́n bá dé ọwọ́ wa gómìnà tó ọ̀nà dáadáa tó bá dé lókù gọ́ọ̀mẹ̀ntì náà bá bẹ́ àwọn kan lágbàdo ẹ̀. Advice mi rè ni pé àwọn páàkì owó páàkì mọ́tò kí ààrẹ jọ kó lọlẹ̀. Mọ́tòsáìkù káwọn èèyàn rí lò ọ̀rọ̀ epo àjọ sára ẹ̀ láìsí kan jọ wọlé àwọn oúnjẹ pẹ́pẹ̀pẹ́ wọ́n sọsíláìsì náà sọsíláìsì kan jọ wọlé gbogbo ariwo tó papọ̀ ẹbí pawá ẹbí pawá bí láìsí bá lùlù ipa láìsí náà jẹ jù àti wíìtì káwọn èèyàn rí oúnjẹ jẹ
0: tó
4: bá ṣe díẹ̀ díẹ̀ owó epo àjọ sára ẹ̀.
0: Ọ̀dẹ̀ ṣeun. Ẹ já máa lọ ìyókù yóò di ọ̀la ètò máa pàdé àwọn akẹgbẹ́ wa. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. A kú ìyọ̀tọ̀ mi pín ọ̀sẹ̀ o.
5: Líbẹ̀ líbẹ̀ má fọwọ́kàn.
6: ADABA
5: 89 Adam.

0: orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter kankan, a tún tà ní CD kẹ̀, a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra, ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD kẹ̀ app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
1: wò yín.
0: Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni. Màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí ńbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó pípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCARE ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
3: CDCARE there for you.
4: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
8: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo!
3: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
9: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogogun bile tawon ko n bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogedegede do ti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo na dark fonte lugba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ija wa ija o si always guide me.
4: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
11: Ẹ̀ta ìbèrè ìbéèrè yín.
12: Bread kan wà, ó tóbi gan, ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Kí ló orúkọ ẹ̀?
11: Ọ̀gálá bread ni, ó ṣẹ̀ṣẹ̀ jáde ni.
12: Ó ẹ bá àtẹ́wọ́ fún Ọ̀gálá bread. Bread

0: Life is good on Adaba FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun

gangan ni. Empire your homes and properties. Àwọn gangan lọ ta gbangbaragada. Ti mu ni don le don le pẹlu rọrun. Láti dàmú la asibo. Sọ́ra ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire your homes and properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ ló ma gba gbogbo owó tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdànrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkùrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 08130659233 tàbí 08067346645 Emperor Yo Homes and Properties ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Gbogbo yín là ń kíkàbọ̀ sí kànì tá a wà yìí láti iléeṣẹ́ Empire Homes and Properties tó jẹ́ pé iṣẹ́ wọn ni láti bá ni kọ́lé ohun gbogbo tẹ́ bá ń fẹ́ nípa ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ilégbé ọ̀rọ̀ iléeṣẹ́ ni tẹ́ bá ti kàn sí wọn àwọn gangan lọ́nà tòótọ́. Ẹ jẹ́ kí n kọ́ máa sọ fún wa pé ọ́fíìsì wọn bẹ ní nọmba 34 Iromu Street nílùú Ojúkojú Echo Bank ní Àràkálẹ̀. Bákan náà wọ́n wà ní nọmba 2 ní Obanla Junction nílùú Àkúrẹ́. Ó dá iléeṣẹ́ Empire o wọ́n ní àwọn ilẹ̀ tó dáa tó tẹ́jú gidi tí ò sí wàhálà ọmọ ajagunbalẹ̀ tí ò sí wàhálà àwọn olórí ẹbí kankan tàbí ọmọ onílẹ̀ kankan. Tẹ́ bá ti dé Emperor Royal City and Park lọ́nà Ondo àwọn náà ni ilẹ̀ tó wà ńbẹ̀. Ẹ ti rí pátákó ajúgbe wọn gan lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó jẹ́ pé gbangba sábà ni gbogbo ẹ̀ rí. Bákan náà Emperor Sun City lọ́nà Ondo bákan náà àwọn ni wọ́n ní. Tẹ́ bá dẹ̀ tún dé Emperor Hill City ní ọ̀nà ọ̀dọ̀rẹ̀ ní ìlú Àkúrẹ́ ní àgbájọ àwọn lọ́nibẹ̀. King's Court ní ilẹ̀ wọn tó wà ní Airport Road Lado Èkìtì àti Emperor Flourish City. Àwọn ibi tá a dárúkọ wọ̀nyí ibi tí ẹ̀yin bá wà tẹ nífẹ̀ẹ́ sí láti bá wọn dòwò pọ̀ ẹ̀yin ẹ ṣáà ti pe nọ́mbà yìí 08130659233 01306-59233 bó ṣe rí gangan nìyẹn. Iléeṣẹ́ Empire Homes and Properties àwọn àǹfààní tó pọ̀ tí à ń rí gbà láti ọ̀dọ̀ wọn ni pé àyè san díẹ̀díẹ̀ ó wà ní ilẹ̀ tí wọ́n ń tà fúnyàn. Bákan náà láàrin ọdún mẹ́ta ni wọ́n fúnyàn ní gbèdéke tí o lè fi sanwó ẹ̀ tán. Bákan náà tó bá ti sanwó pé o san díẹ̀ nínú owó ẹ o lè bẹ̀rẹ̀ sí kọ́lé máa kó materials bọ̀ ní sáìtì ẹ bẹ̀rẹ̀ sí kọ́lé ẹ sofa tó bá ṣáà ti máa sanwó ẹ̀ tán kó tó di pé ọdún mẹ́ta pé ìyẹn jẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ yẹn. Iléeṣẹ́ Empire Homes and Properties bákan náà wọ́n ní ilẹ̀ sí ìlaramọ̀kí ilẹ̀ ńbẹ̀ńbẹ̀ yabugẹ dáadáa tó pọ̀ bó ṣe wà nìyẹn. Ẹ jẹ́ kí n ṣe bí eléyìí 08130659233 ó ní ojú òpó tó wọlé sí ọ̀dọ̀ wọn 08130659233 kó tó di pé a máa tẹ̀síwájú tá a máa ṣe àlàyé gbogbo nǹkan tó wá wà ńlẹ̀ fún yín. Ẹ jẹ́ sáré dọ́dí kejì lọ́wọ́.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Ní mo ni dò ń lẹ̀ dò ń lé pẹ̀lú rọrùn. Láìsí ìdààmú là á sì gbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sí san lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dọ̀rìn. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City ní Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sí láìsí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ̀pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ kọ́lé Ayọ̀.
1: Bó ṣe rí gangan nìyẹn, ibi ìrọ̀rùn ni fún gbogbo ẹni bá fẹ́ ra ilẹ̀ kọ́lé Ayọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, wọ́n rí dájú pé ìgbà tó fẹ́ ra ilẹ̀ ìwọ fúnra rẹ ló wá kó o sì fojú rẹ rí ibi tí wọ́n fẹ́ fún ọ, ibi tó fẹ́ rà gangan. Tó bá ti wá rà á, kò sí Júpítà kankan tí ó gba ilẹ̀ rẹ lọ́wọ́ rẹ o. Tó bá ti wà lọ́wọ́ Emperor yóò gbàgbé family kan ò lè wá pé ilẹ̀ ọmọ àwọn tó wà níbi tàbí kíní. Ọ̀rọ̀ àjọsọ máa wà lórí ilẹ̀ tẹ́ bá rà ní Emperor yóò. Ọ̀rọ̀ àjọsọ ó máa wà dáadáa. Next of kin náà dẹ̀ tún máa wà lórí nǹkan téèyàn bá rà nílé iṣẹ́ wọn tó jẹ́ pé ẹni báyìí ni mo yọ̀ǹda fún láti fọwọ́ kan property mi. Ẹni báyìí ni mo yọ̀ǹda fún láti débi property mi. Ẹni báyìí ni mo yọ̀ǹda fún láti máa bá mi ṣiṣẹ́ lórí property mi. Bó ṣe wà gangan nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lẹ́ẹ̀kan, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣiṣẹ́ nídàálẹ̀ tó jẹ́ pé ọwọ́ ẹ̀ jí sájé ṣùgbọ́n kò rí àrítọ́ka sí nípa kíni àwọn ọlọ́màjẹ̀ká ní àwọn ìrandànràndán nínú ẹbí. Ọlọ́màjẹ̀ká léèyàn burúkú lẹ́gbọ̀n, mọ́jà léèyàn burúkú ní bàbá, mọ́jà léèyàn burúkú ní ìyá, mọ́jà léèyàn burúkú láwọn àbúrò bàbá. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àwọn tọ́lọ́ yàn tí ó kù díẹ̀ káàtó ni ìwọ náà tó bá ti darapọ̀ pẹ̀lú Empire Homes and Properties. Ọ̀nà ẹ ti là, ìwọ náà ti o ti dalayọ̀, o ti dolẹ̀ dolẹ̀ nìyẹn. Bó ṣe wà gangan nìyẹn. Mo sọ fún yín pé tó bá wà ní ìdálẹ̀ tó jọ ọmọ Àkúrẹ́, àwọn ilẹ̀ tí a ní sí Àkúrẹ́ rèé o, Emperor Royal City and Park ńbẹ ní Olókúta Community ní àpọ̀mù ní ọ̀nà Ondo Lákùrẹ́. Bákan náà Emperor Sun City àwọn náà ni wọ́n ní lọ́nà Ondo náà nìyẹn wà. Tó bá jẹ́ Emperor Hill City ni ní àgbájọ ní ọ̀nà Ọ̀dọ̀rẹ̀ ẹ bá wọn ńbẹ. Ilẹ̀ tẹ́ bá ti fẹ́ ni kìí ṣe pé kán lọ gbé yín sínú rà àbí lọ gbé yín sórí àpáta. Bákan náà ní Ìlaramọ̀kín Emperor Golden City àwa la ní. Tẹ́ bá ti débẹ̀ ẹ ṣáà sọ fún wọn pé ìlara mo fẹ́ ilẹ̀ mi sí o, Ondo ni mo fẹ́ ilẹ̀ mi sí o, Ìdọ̀rẹ́ mo fẹ́ ilẹ̀ mi sí o. Gbogbo ẹ̀ ọbẹ̀ ni ó bá dé. Àbákan náà ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní ilẹ̀ sí Airport Road tá à ń pè ní King's Court ilẹ̀ ọba bẹ́ẹ̀ ni àti Emperor Flourish City Airport Road ni méjèèjì wà nílùú Ado Èkìtì. Ẹ̀yin náà bá wọn darapọ̀ kẹ́rin pé dúdú lọ́sàn-án máa so láti iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà wọn 0813-065-9233 ọdún tí ó ti ń da gẹ̀rẹ́gẹ̀rẹ́ lópin. Tẹ́ bá rántí níbẹ̀rẹ̀ ọdún yẹn mo sọ pé a lè dólé dólé kọ́nà tó parí. Ó wá kù sí bí agbára tiẹ̀ bá ṣe tó. Níwọ̀nba tí ọdún yìí náà kù yìí oòrùn tí ń bẹ lókè tá a ṣe ń ságbẹ́ tó dáa kó wálé ọdún kó kóyàwó àtọmọ wálé ọdún kó jẹ́ ilé àbúrò rẹ ló mọ̀ sùn. Bó ti wù kó rí bó ti ẹ̀ jẹ́ yàrá méjì ẹni tó bá lọ sun lé ẹ̀ láńlọ́ọ̀dù mọ̀ ni òun náà sapá gangan ẹ sì kúkú mọ̀ra àwọn obìnrin àbí wò wá ni ìgbẹ̀lẹ́ ni wọ́n ti máa pàṣẹ àwọn ọmọ rẹ gbọdọ̀ débi báyìí. Ilé tó sì rẹ́ǹtì nídàálẹ̀ tó wà náà owó ẹ̀kan lọ́dún tó bá fẹ́ san kó lọ wá bí kéke kó wá ra ilẹ̀ kó ra máa develop nǹkan ẹ wàá rí pé ìwọ náà gbàdí táì tó bá máa wálé ọdún àwọn tó bá ti wálé ni mo wálé wá bá mi lémi ẹ wá kí mi níbi báyìí tá má ti dé wọn mọ ṣe hàní wọn mọ ṣe. Nítorí náà ẹja pàkìtì mọ́ra ní tá a bá ti ní báyìí lásìkò yìí ẹjẹ ka fi di nkan mọlẹ won ni ba ta ba ni la fi di ta nwa mọlẹ bo se wa gangan gan niyan o 08130659233 be na la won kan tun wa to je pe won feran lati ma ni property kaakiri eba empire homes and properties soro pe bayi le se fe si bayi bayi le fe agbegbe bayi le fe si ko si nkan ti fi se yan be ba ti ba won soro o do be niyan 08130659233

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ ta gbangbaragada. Ti mu ni don le don le pẹlu rọrun. Láì sí dàmú làásìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ ló ma gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrújúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdànrìn. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ ń bẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ń lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ̀pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Ẹ ṣeun ẹ káàbọ̀ látòdì kejì lọ́hùn. Tá a bá gbọ́ ọ̀rọ̀ inú orin yẹn dáadáa, wọ́n ní Mọ̀wé Gẹ́ Háùsì ló dédú ṣọ́ṣọ́ṣọ́. Bẹ́ẹ̀ ni ọkùnrin tó bá ti nílé tó mọ ti ń ṣe wọn ẹyẹ sọ́bọ láyọ̀ kí àrẹ̀mú ọ̀gán kí àdúgbò wọn ẹyọnu sọ tó bá ti rọ́kùnrin tó wọ bọ́ksà tó lọ lẹ́kẹ̀ẹ́ta tí ń bá wọn dá sí àtàyẹn òpọ́n dáadáa tòmátò yẹn ti re bọ́ lórí igi ẹ ti mọ̀ pé ilé tẹ́nàntì ni láńlọ́ọ̀dù kì í yọnu sọ. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló wà tó jẹ́ pé ìwà wọn mọ̀ dá o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìwà ẹ̀ dá ṣùgbọ́n torí pé ilé mẹ̀rẹ́ǹtì náà ń gbé wọ́n fẹ́ ti ọwọ́ bọ̀ lẹ́nu wọ́n fẹ́ sọ di èèyàn burúkú lójú ará àdúgbò lójú ọkọ̀ gan wọ́n ti wá fẹ́ sọ di èèyàn burúkú. Èèyàn ń ṣàṣọ mọ́ ọ̀dẹ̀ nígbà tó bá wà nílé tiẹ̀ jẹ́jẹ́ tẹ́nìkan wá láti fúláàtì tiẹ̀ tí wọ́n ń kọ́ bọ̀ lẹ́nu dandan náà ni kí wọ́n náà gé jẹ kínkín àbí kọ́ já jẹ kínkín. Ibẹ̀ lárúwó ti wá sọ ó wà dàbí aláìdá lójú ọkọ̀ wúmọ̀ ìwà láìpọ̀ o màá lọ ibiṣẹ́ rí jẹ́ kí n fọkànbalẹ̀ wá sí mi ilé ariwo ìwọ àti ìyá Túndé lójà ìwọ àti bàbá Kàmọ́ ẹjà kìnnìkan ni ò fẹ́ yẹn o. Ìwọ náà wá ralẹ̀ ní Empire Homes and Properties kó wá mọ ìwà tí ń bẹnu ìyàwó ẹ máa sọ kìnnìkan ṣé ọmọ tí wọ́n bí nílé rẹ ọmọ tí wọ́n bí láti kékeré tó jẹ́ pé ilé fúláàtì ni bàbá àti ìyá rẹ̀ tì nígbà tí wọ́n bí wọ́n ti kọ́lé ara wọn kọ́mọ tó pọ́mọ ọdún mẹ́ta kó tó gbọ́n wọ́n ti kọ́lé ara wọn wọ́n dágbélé ara wọn ọmọ wa dàgbà ó tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Báwo lẹ ṣe fẹ́ mọ pé bóyá ọmọ ìwà burúkú báyìí ló wà lọ́wọ́ ìtàgbé kínní torí pé jẹ́jẹ́ tiẹ̀ náà ni ó mọ ṣe téèyàn bá ti nílé ara ẹ̀ jẹ́jẹ́ lèèyàn ṣe. Ẹ jọ̀ọ́ gbogbo àwa bàbá tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ kí á darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties. Tá a bá ti ralẹ̀ ńbẹ̀ bàbá lágbára àti máa wá sí sáìtì ẹ bá wọn sọ̀rọ̀ ìbẹ́ bá ṣe fẹ́ kó rí ẹgbẹ́ pílàní yín kalẹ̀ wọ́n sì bá yín kọ regede wọ́n mọ̀ fi kọ́kọ́rọ́ wá yín kiri ni kò sí pé bóyá àwọn pípọ̀ yìí tún ti gbá mi wọ́n ti kówó mi jẹ no kò sí ní Empire kò sí pé wọ́n gbá mi wọ́n gbá mi hùn kò dẹ̀ sí wàhálà yìí pé bó bá ti wà ní sáìtì pé àwọn ọmọ onílẹ̀ wọ́n mọ̀ jà wọ́n mọ̀ ṣe kínní kan kò sí nǹkan tó yẹ bẹ́ẹ̀ o ní Empire kò sí wàhálà ọmọ onílẹ̀ ajagun balẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ bó bá ṣe ń ralẹ̀ ni wọ́n máa kó gbogbo dọ́kúmẹ́ǹtì ẹ̀ fún ẹ bó ṣe wà gangan nìyẹn 0813-065-9233 òun lẹ̀rọ tó wọlé sọ́dọ̀ wọn tàbí kẹ́ ẹ lọ sí olúléeṣẹ́ wọn tó wà ní nọmba 2 Ọbánlá Junction nídìí ojúkojú iléepo MRS Lọ́badéṣídà Lákùrẹ́ tàbí nọmba 34 Ìrọ̀mù Street nídìí ojúkojú Echo Bank Làràkálẹ̀ àtẹ̀bátidébẹ̀ ọ̀sánṣọ́ dúró nìyẹn 0813-065-9233 0813-065-9233 kó tó di pé a mọ̀ dágbére lórí ètò mò ń bọ̀.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Tí mo ní dò ń lẹ̀ dò ń lé pẹ̀lú rọrùn. Láìsí ìdààmú la àsìkò. Òṣòro ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́n bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdànrìn. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 08130659233 tàbí 08067346645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.

iléeṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòǹdú létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

bẹ́ẹ̀ni mi ò ní wọlẹ̀ maraye lójú kẹ bá mi ṣàmì àdúrà ẹyin náà tẹ ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ ní wọlẹ̀ maraye lójú tèmi tọpẹ gentleman olódodo ọmọ olúmúyẹwà ló ń kẹyẹ pé ẹ káàbọ̀ sórí ètò àlùjọ láti àdàbà 88.9 fm àkúrẹ́.

0: o ṣeun ṣeun lorin kò ní tí àyìn lá má délẹ̀ nìkankan lórí ètò àlùjọ náà làwà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi mo kí yín praise ọlágòkè báwo nìkan bẹ́ẹ̀ ṣe àlàáfíà ni ọyá nọ́mbẹ́ yẹ ká lọ ságbo eléré mìíràn lọ́wọ́lọ́wọ́ báyìí ọyá pàjọ́ tutù àjọ àbalẹ̀ ni mo ń gbọ́.
1: Ara fún mi.

gbogbo èèyàn gbogbo àwùjọ gbogbo ẹni tẹ bá bá pàdé ọgbọ́n láti tú ẹnìkejì jẹ nípa ìdí owó yìí náà ni òun náà ló báyé jẹ́ débi tí a wà yìí bá sì ṣe ń lọ bí ẹ bá rí ọmọ kékeré báyìí tó ń kàwé tó ń kàwé tẹ bá jẹ ní ọlọ gbéwẹ àárẹ ẹwọ kì í ṣèwé nìkan lèèyàn fi ń lówó járe owó yìí náà ni ṣá ibo là bá lè já ibo là bá yàrá ilé yìí àsì bó bá dọjọ iwájú mo ń bọ. Machike Machike Amo jẹ́ kó máa rọ̀n lọ́nà jẹ́ kó máa rọ̀n lọ. Mo fẹ́ kí a wo òye ká fi ojú òye ká fi wo wọ́n ní òye làgbà wò gẹ́gẹ́ bí orúkọ ilé ẹ̀kọ́ tí mo ti jáde nílùú ìlàlà ní àìmọye ọdún sẹ́yìn òye làgbà wò ẹ jẹ́ ká fojú sùnùkùn wò nígbà tí èèyàn bá lóun fẹ́ gbégbá àpótí ìdìbò báyìí kí ló fẹ́ ṣe fún ìlú kòrónú ẹ̀ o ohun tó máa rò next ni pé báwo ni owó tí mo ná báwo ni mo ṣe fẹ́ rí owó yẹn gbà padà ẹ̀yin náà máa wò a ní ta bá ná 5 million tá fi ṣe campaign ó yẹ ká lè rí 15 million bí èèyàn bá ṣáà ná owó yóò ṣáà jèrè nípa ẹ̀ nǹkan tí ó ṣe fún ìlú kọ́ ló bàbá yìí ayé náà tẹ fẹ́ dìbò ẹ̀yìn náà ti gbẹnu de owó èló náà fẹ́ fún wa ṣé 10,000 ni wọ́n san ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn 15,000 ni wọ́n san ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn gbogbo nǹkan wọ̀nyí kò lè jẹ́ káwùjọ kó tòrò pàápàá nítorí náà ẹ jẹ́ ká fi ojú sùnùkùn wo ibo lowó máa bá wa dé ibo tẹ bá wẹ lò míì ọkùnrin míì báyìí obìnrin míì a nítorí owó ló ṣe ń fọkùnrin tó owó bá sí ìfẹ́ títán nìyẹn pé ń kálukú kó pín gaari tí ò bá sówó ńlé ìyàwó abú ọkọ kò sóríṣiríṣi orúkọ tí ò ní pọkọ tán owó nìfẹ́ àwọn ọmọ náà tán bá wà nílé ẹ̀kọ́ oríṣiríṣi àwọn bíìlì ńláńláńláńláńlá ọ̀gá lè tẹ̀lé ní lẹ́ṣọ́rà ń gbowó lọ́wọ́ ọ̀hún láì jẹ́ pé lẹ́ṣọ́rà ń gbowó lọ́wọ́ ẹ̀ omi lè ní àwọn fẹ́ ra ìwé kan kí ìwé yìí kó jẹ́ bíi 1,000 kó jẹ́ pé ó bèrè fún 15,000 oríṣiríṣi ọ̀nà ká ti lówó ọlọ́run á gbà wá o kí ni sàní sì níbẹ̀ ṣé kó sì jẹ̀síwájú ṣé o ti kí àmọ́ ẹ̀ tán bóyá mò ń gbọ́.

ó dàbí pé àmọ́ òṣèlú sì wà lójú ọpọ́n lọ́dọ̀ sani jápàlódà jẹ́ ká lọ sí ọ̀dọ̀ chief commander ebenezer obey.

0: bí àwọn sàní tí ẹ gbọ́ tán bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí inú àká ni mo ti lọ mú wọn eléyìí táwọn iléèbó ń pè ní àká àìsù.
1: bàbá fọ̀nà ọ̀mí o.
0: ilé ti ta sí àwọn àwo méjèèjì ilé tí mo ṣe lò tán àti ilé tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ tí a bá wádìí ẹ̀ tá a wádìí ẹ̀ lọ́bọ̀ wádìí ẹ̀ lọ́bọ̀ wọ́n ti máa lọ sí bí 50 ọdún. a lè sọ pé orin ti tán torí pé àwọn nǹkan táwọn èèyàn kàn ń kọ lóde òní ó níbi tó nítumọ̀ mọ́. ara nǹkan tó fi yẹ kí ara ó fu wá náà nìyẹn ṣé tó bá tún di bí 50 ọdún sí àsìkò yìí ṣá sì máa rórin gidi ṣé kì í ṣe ẹgbà sókè ẹlagimọ náà la máa gbọ́.

Adaba 88.9 FM lẹ́gbọ́. Ètò àlùjọ ló sì wà lògòrè àtẹ̀gùn pẹ̀lú ọ̀rẹ́ yìí tèmi tọpẹ gentleman olódodo ọmọ olùmúyẹ wa mo bọ̀.

0: ẹ̀yin ọ̀dọ́ sìn ṣe ń gbọ́ ìmọ̀ràn látẹnu àgbà.
1: Iṣẹ́ orin kíkọ pẹ̀lú ìlú lílu, ìyẹn ni iṣẹ́ ti wá.
0: Ṣùgbọ́n bí a bá bi àwọn ọ̀dọ́ sìn léèrè wò, ìjẹ́ iṣẹ́ wo wọ́n ṣe? Rárá o, owó ṣáà ni káwọn ṣáà ti lówó ní àwọn mọ́.

kínìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi jápa kúrò nàìjíríà wọn á ní kò sówó ń bí owó náà ná wa lọ sọhùnún ṣùgbọn ẹnu kìnìún lowó wà lọhùnún.

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kìíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

bádọ́nù òjìnlẹ̀ náà ni ò ní mọ pẹ́ dá. Ẹni tí ò bá mọ núrò jìnlẹ̀ náà ni ò ní mọ pẹ́ dá. Ẹni tí ò bá mọ bá a ṣe ń dúpẹ́ rẹ àná náà ni ò ní rì mí ìgbà. Ẹyin Yorùbá náà lẹ lọ tẹ́ ẹ bọ̀ tẹ́ ẹ dúró síbi tẹ́ ẹ dúró sí. Tẹ́ ẹ sọ pé ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpọ́ ṣe kí ni ó kó dàbí ọlọ́ṣà akunilẹ́rù lọ́nà ni. Wọ́n dẹ̀ tún tẹ̀ síwájú nínú àwọn ìwé àwọn àgbà. Wọ́n ní ẹni tó bá dúpọ́ orí àná ó mọ ṣe kí ni ó máa rí òmíràn gbà náà ni. Ẹni tí ò bá wá dúpọ́ orí àná ń kọ́ ó ti block another way náà ná. Ẹ mọ̀ káàsán mọ̀kú ilé ẹ mọ̀ ńlẹ̀ dédé yín tẹ̀ ń gbọ́ mi lọ́sàn-án tòní. Báyìí sí ní dédé ibi tẹ́ ẹ wà ó ẹ ti ń wò pé báwo ló ṣe tún ṣe máa lọ lọ́sàn-án tòní. Ẹ máa ń fọ̀ mọ́ wa pẹ̀lú yín 44-5=40 náà ni. A mọ̀ kí yín ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta ó ní pé tá a bá ti rí rẹ ẹni tó bá ti pẹ́ ọjọ́ mẹ́ta náà là ń mọ̀ kí rẹ ẹni. Ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ọjọ́ mẹ́rin, ẹ kú ọjọ́ márùn-ún, ẹ kú ọjọ́ mẹ́fà, kódà ẹ kú ọjọ́ mẹ́tàlá. Ṣàlàáfíà mo bá yín gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́sàn-án tòní. Adaba 88.9 FM náà la ṣe wà tá a ti ń fò bí òkè, tá à ń fò bí idi, tá à ń fò lókè lókè, àwo sì ni wálẹ̀ láéláé. Àtèmi àti gbogbo àwọn tèmi tó ń gbọ́ mi níporo pátápátá òkè òkè náà la ó mọ lọ. Ẹ mọ̀ ká sàn properly, ẹ mọ̀ lẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ wà ó. Ẹ jẹ́ mo kí n kàbọ̀ sórí ètò yín ètò wa. Ó ti pẹ́ tá a ríra wa, ó ti gbọ́ tá a gbóhùn ara wa. Inú mi sì dùn láti wà níbí lónìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ àti àǹfààní láti ti rí ọjọ́ Sátidé mìíràn. Bẹ́ẹ̀ ni oní náà ni a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ ká wà láyé tá a wà láyé. Today is the 12th. Another beautiful day náà ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ mo kí n kàbọ̀ sí apá lábíbá ìjẹ́rẹ́.

0: ẹjẹ mọ dúpẹ lọwọ ọlọrun tó dúró ti wá tí ò fi wá lẹ ẹjẹ mọ dúpẹ lọwọ rẹ ọba tó wà lẹyìn wa tó wà lẹyìn gbogbo wa tí ò fi gbà kan fi wá lẹ wọn ni gúdúgúdú làwọn àwọn ò fi gbà kan túra lẹ ọlọrun tí a náà kì í túra lẹ torí òun gangan ni baba ńlá àwọn gúdúgúdú ẹ mọ ká sọ lẹẹkan sí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ mi lọsànán tòní kí n mọ kí yín káàbọ sórí ètò yín ká máa fèèlì ẹ ní ìkànnì yìí àdàbà 88.9 FM pẹlú ọmọ yín ọrẹ yín olólùfẹ yín olúwa nífẹmí adébáyọ náà ni èmi lọmọṣílá rẹ mọṣílá mẹsànán mọ olóbì mẹwàá gba tí gbogbo yín pè ní àníkí ọmọ ẹgbà dédé yín tẹdẹ wà ń gbọ mi lọsàn yín báyìí sí o ṣe dáadáa mo bá yín ṣe sí wàhálà ṣe sí ọnu àwọn ò tí ẹni rí wàhálà làgbọrọ ọlọrun láṣe ìdùmàrè ẹ káàbọ sórí ètò yẹn bá ṣe mọ ṣe ní gbogbo ọjọ sátidé báyìí mo mọ wípé àwọn tèmi ti miss mi gan mi kan ṣe kí ni mo miss yín ṣùgbọ́n èmi àdògbé ra wa débẹ̀ náà ni lábala lábala nípele nípele náà ni ètò yìí pín sí mẹ́ta náà ni àbí ṣé méjì náà la mọ̀ fi sí lónìí abala àkọ́kọ́ níbi tá a ti máa gbé ìpè wọlé tá a máa bí ra wa ní oríṣiríṣi ìbéèrè tó fi mọ òwe ó fi mọ nǹka yorùbá ó fi mọ ààyàn ògbófọ̀ kódà a mọ̀ bí ra wa lórúkọ àwọn ewébẹ̀ àti àwọn èso tí a máa ń jẹ ní ilẹ̀ yorùbá ẹni tó bá sì ti gbà yóò ní àǹfààní láti jẹ ẹ̀bùn káàdì a sì mọ fún yín nígbà yín bá ti jẹ bù tán abala kejì náà níbi tí a ti máa wo bí ọ̀sẹ̀ wa ṣe lọ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọ̀sẹ̀ kan la kókó ń parí lénìí ingbò bá wá dọ̀la láàmọ̀ bọ́ sí ọ̀sẹ̀ mìíràn àwa máa wo bí ọ̀sẹ̀ wa ṣe rí bó ló ṣe dùn tó bó lọ ṣe fíìlì ọ̀sẹ̀ wa sí ṣẹ́yìn fíìlì ẹ ní tá a bá ní aré tiẹ̀ over 10 kí lẹ́yìn ó fún ọ̀sẹ̀ tìyín àwọn ìpele méjì tá a máa ṣe lónìí náà nìyẹn mo lérò pé ẹ ti ṣe tán ẹ ti gbáradì nítorí pé kí ni mo wàrà yìí mo ti dúró tán mo dúró re kẹ́yìn náà ẹ mọ kí ni ẹ mọ wà ń gá alright guys let's go into the first segment pápápá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àárín lè ní àkókò tí ó pọ̀ àkókò tó wà fún wa náà òun náà láfi ṣe àjọ ṣe sí nǹkan àjọ gbé nǹkan sí nǹkan àjọ gbé nǹkan sí nǹkan àjọ dá nǹkan mọ́ nǹkan lọ́sàn-án tòní. Ọ̀dà 08165199991 ni nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè wọlé sí tó wọnú ilé agbára tiwa wá ṣùgbọ́n èmi ò kì í pè nílé agbára mo máa ń sọ wípé àgbàlá là wá wà ń gbé àgbàlá wa tó posh tó tush tẹ́ ẹ bá ń gbọ́ là tush lọ posh àwa là ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti wà lágbàlá ẹ̀ pátápátá ẹnìyàn mọ posh ohun tush ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n tún gbé súnmọ́ náà lọ pé ọba àdé gbogbo ẹ ṣe kíni ó pé lọ ọlọ́run èyí tèmi nígboro lórí tàbá òní ọtọ alẹ ọwà bá ọwọ méjì fẹ nìkan ọyà mú kẹyìn náà sálámọ sí i. 08165199991 ni nọmba tí ẹ lè pèsè tọwọ náà àgbàlá wa bá ẹjẹ àtúnjọṣe lọsàn tòní kò bá lè rí bó ṣe yẹ kó rí. Hello ẹ̀ka san.
1: Hello.
0: Ẹ̀ka san o orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
1: Èmi ni Adéṣidà Abiodun Anthony.
0: Láti ìbílẹ̀ tí ń pè wá.
1: Àti Futanot Gate.
0: Futanot Gate ẹ súnmọ́ wa pẹ́pẹ́pẹ́ ń bí náà ni ẹ káàbọ̀ sórí ètò ọ̀gá Anthony ṣégbà kọ́kọ́ tẹ máa pè sórí ètò yìí ni.
1: Ìgbà méjì ni.
0: Ó dà kò sí wàhálà kò sí wàhálà ẹ káàbọ̀ sórí ètò. Ó dà mo fẹ́ bí ní ìbéèrè méjì péré má sọ ìbéèrè mẹ́ta má sọ nǹkan tí à ń pè àwọn kiní ní èdè òyìnbó ẹ má sọ nǹkan tí à ń pè wọ́n fún mi ní èdè Yorùbá àwọn ewébẹ̀ àti àwọn ẹ̀fọ́ àti àwọn èso tá máa ń jẹ nílẹ̀ Yorùbá ni ṣé ẹ ti ṣe tán.
1: Mo ti ṣe tán.
0: Ó dà kí ni à ń pè lime ní Yorùbá lime.
1: Òrombó.
0: Òrombó tá a bá fẹ́ pè ní òrombó ńkọ́.
1: Òrombó wẹ́wẹ́ ni mo mọ̀ sí o.
0: Òrombó wẹ́wẹ́ tàbí ọ̀sán wẹ́wẹ́.
1: Ok.
0: Ó dà ìkejì tí mo máa fún yín tí kí ni à ń pè grape ní Yorùbá.
1: Grape. Grape.
0: Ah. Ọ̀sán
1: ọlá.
0: Ọ̀sán ọlá. Wọ́n ní ọ̀sán ọlá. So nítorí ẹ sọ ọ̀sán wẹ́wẹ́ lẹ́ẹ̀kan sí ilé àwa jẹ́ ọ̀sán ọlá àbí ẹ̀yìn rè. Ìbéèrè yìí kẹta kí ni à ń pè garlic ní Yorùbá.
1: Garlic.
0: Kò sẹ́ni tó máa gbà yín lọ. Ẹ mọ̀ ẹ ṣe ọ̀gá tó ní tẹ́jú.

0: ọ̀rọ̀ àtẹnu tiwa náà tó ń ṣe kí ni tó ń jáde ọmọ gẹ̀dẹ̀ kọ̀ọ̀kan ló ń pèsè jọ kódà wọn máa ń pe gbogbo àwọn guys àwọn daddies àwọn àwọn men kò ń pe àwọn boys o àwọn men daddies you understand. 08165-19991 ni nọmba tó wọnú àgbọ̀lá wa wá ẹyin náà ẹgbẹnu sí máìkì lọ́sàn-án yìí. Ṣèwọ ẹnu tẹ́yìn ẹgbẹ́ sí máìkì kì í ṣe pé ẹfẹ́ ṣàlàyé ara no explanation ẹfẹ́ answer question ni tẹ bá ti wọ answer question ẹni tó bá ti gbà tó bá gba question ẹ ó máa ṣe kí ni ó máa jẹ ẹbùn lápá bí. Ẹ̀lọ́ ẹ káàsán o.
1: Ẹ káàsán
0: orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
1: Ọlámilékan
0: láti Àkúrẹ́. Ọ̀gálékan mo fẹ́ fún yín ní nǹkan Yorùbá ṣe ti ṣetán. Ọ̀dà kí ni à ń pe 347 ní Yorùbá? 347. Òjìlé lọ́ọ̀dúnrún ó lé méje. Ṣé nǹkan tẹ́ sọ nìyẹn? Ọ̀dà ìkejì kí ni à ń pe 433 òdìméje. Ok ìkẹta kí ni à ń pe kí gbogbo ẹ bá wà máa jẹ òjì 591. Ṣó níbi tẹ́ ẹ sì ń wò ó ni ẹ ṣọ́ tí bá ní pé kọ́ fi yín hàn mí níbi tí mo wà yí máa rí yín o. Ok ẹ jẹ́ fún yín ní ẹyọkan yìí sí kí ni 720.
1: okòólé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin.
0: Yeah, last one. Ẹ dẹ̀ ṣọ́ pé ẹ gúgù.
1: Lẹ́nu sísìn.
0: Ẹ lè Google o àbí bóyá ẹ ti ṣí àwọn ìwé àwọn àgbà síwájú. Ok ẹ jẹ́ amúlẹ̀ kó jẹ eléyìí tí a máa fi parí rẹ̀. 956. Kò sí kọ̀tẹ́fẹ́ bá mi sọ ìwé wà wájú yín. Ṣe ẹ̀bọ̀dá lẹ́kàn. Ẹ ṣọ́ pé ẹ fún mi nọ́mbà yín. 6 4 6 9 7 2 7 6 7 0 6 0 ẹ ṣe gan ni ọ̀gá lẹ́kọ̀ọ́. Ok ẹ jẹ́ kí n tún fi àǹfààní àti àkókò àti medium àti opportunity tá a wà báyìí kí n tún fi sọ ọ̀rọ̀ kan tí ó tún gbé sí mi létí. Níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ọ̀kan lára àwọn fáǹsì wà lórí ètò yìí náà wọ́n tún pè wá náà ni pé gẹ́gẹ́ bí ẹ ṣe rántí nígbà kan sí mọ̀mí glory pay tí wọ́n sọ wípé ẹnìkan pè wọ́n lórí fóònù and all of that. So another person náà tún pè mí ni pé ẹnìkan náà tún pe àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ pé a fẹ́ máa pe nọ́mbà ẹjọ́ anybody tó bá pè yín tẹ bá ti fi nọ́mbà yín síta lórí pé ẹjẹ́ ẹ̀bùn lórí ètò ká máa fíìlì ẹ̀ tá a bá rí anybody tó pè yín yàtọ̀ sí pé bóyá of course I cannot call èmi ò lè pè yín the only thing tí mo máa ṣe ni pé mo máa send káàdì tẹ jẹ mo máa send ẹ sí yín but tá a bá rí bóyá ẹ ń receive messages from numbers or ẹ ń receive message from maybe strangers tí ẹ mọ ẹjọ ẹ jẹ kí n mọ because a máa ma deal pẹ̀lú àwọn pipo yẹn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ni a máa ma fi ọwọ́ òfin ráì làwọn máa fi mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. So mommy glory ti complain then ó dàbí mommy margaret náà ló pè mí lọ́jọ́ kan náà tí wọ́n ṣàlàyé so please if you are receiving such messages ẹ jẹ́ kí mi mọ̀ tàbí kẹ jẹ́ kí iléeṣẹ́ àdàbà mọ̀ so that we can take necessary legal action ṣó ti yẹyin bẹ́ẹ̀ yẹn tàwa dẹ̀ nípa àwọn òlígò ọgbà òde ìrẹ̀ má jẹ́ díà lọ lígò. 08165-19991 ni nọ́mbà tẹ máa pè sí. Hello ẹ káàsán ọ̀dà ìpè yẹn ti rebété. 08165-19991 mo fẹ́ gbóhùn yín dáadáa lé ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ I'm gonna pick as much calls as I can. Hello ẹ káàsán o.
2: Ẹ káàsán
0: o ohun yín lọlẹ̀ fa. Orúkọ yín àti ibi tẹ̀sí àṣà pàápàá ni orúkọ yín àti ibi tẹ̀sí ń pè wá.
2: Kẹ́hìndé láti Àkúrẹ́.
0: Auntie Kenny, a cabo sorate. Okay, a jacky funny. A jacky funny on your own Kayurba, sure ya. It might be your drabby. Kenny, a matraria. Kenny 430 ni Yoruba.
2: 430. Okay. Odilenirinwo. Odimewa.
0: Odilenirinwo odimewa. So da yin loju.
2: Ben.
0: Oda. Ikeji ti o ma fun yin lori onka Yoruba. Kini a n pe
2: 589.
0: 589. Okay. Oh, in the letter, let the get car. I Lori, share more with Shanti and the candy. Mowe. Oh, yeah. A jacket for you now, a lay, and we will bear why ye at our spices. You are good in love fire, little muffin. Kenny and pay well not, near Yoruba.
2: Asala.
0: Tab affect me near Salak, that's a lip be.
2: Ah,
0: as a boy, you're back on only pay. Emma, and you made a gemma, ya more, ya. Awuha. Mhm. Je mo help yin be e ba pada je card ya ma pin si meji ni. Kini an pe chili pepper tabi bonnet. Bonnet yen ti yen o ma silent o ta ba fe pe ni ede oyinbo gogogogo. Chili pepper or bonnet. Bonnet. Bonnet ti yen o ma silent. Kini an pe ni Yoruba?
2: Ah. Atagbigun.
0: Atagbigbe. Kini. Emu kan. Ewo le fe mu.
2: Atagugu.
0: Atagugu ko atajo si ni. Atarodo ni won pe ni chili pepper. O ya e ti si e be e o. E oku meji ti ma bere lowo yin te ba si gba meji yi. E ma da card yin. Emi o mo e mo ko kan mi. Kini jute ni Yoruba? J-U-T-E. Jutes, a man dead at thou.
2: Jutes. Ah. Away begging.
0: Eh, away begging.
2: Away begging.
0: Me, mom, won't be in on me.
2: As soon as you did.
0: Ibo mo fe sun yin lo. Ibo mo sun yin lo at the kinde. Eh, mo jutes ni Yoruba abi. Okay. Kini anpe almond ni Yoruba.
2: Almond.
0: Shesbori. Etibo almond ri.
2: Almond we
0: mo gbo ni boy. Etibo ri. So kini anpe ni Yoruba.
2: Ah.
0: O pa ka so. Sugbon e ma wori tori pe e gba bi ibere ninu nkan mefa ti mo bi yin e gba bi meji abi e gba bi merin abi meta. Ah, you know, and scanning. Hey, babu go billing. Hey, I'm a lo. Hey, she, she, oh, hey, she.

0: kí ó bẹ lọ́dọ̀ àníkẹ́ àwọn ọ̀rọ̀ tó kí ó bẹ lọ́dọ̀ àní. Àwọn òǹkà tó kí ó bẹ níbí yìí o, àwọn òwe tó kí ọlọ́ èmi àti ilé ni àjọ mú nǹkan lẹ̀. Ẹlẹ́ẹ̀kásán o.
1: Ẹlẹ́ẹ̀kásán.
0: Orúkọ yín àti bíta ẹ ti ń pè wá.
1: Àgbẹ̀dẹ tèmi tọ́pẹ́ ni láti ìlú.
0: Àgbẹ̀dẹ tèmi tọ́pẹ́ láti ìlú.
1: Ọwọ́.
0: Ẹ káàbọ̀ sórí ètò. Àbí ẹ̀kọ́ lẹ ṣe máa ń pè ni, ẹ máa sọ pé ọ̀ lẹ máa ń pè.
1: Èyí tẹ́ bá ti sọ.
0: Ilé tí bá sọ náà lẹ máa gbà ó. Ó yá ẹ jẹ́ fún yín ní òwe mẹ́ta tí bá ti bèrè lọ́wọ́ yín, máa bẹ̀rẹ̀ ẹ máa parí ẹ̀. Àwọn òwe tí mo fẹ́ bí yín àti máa ń lò dáadáa. So tó yẹ pé máa ń tẹ̀lé ètò yìí, ó yẹ kí ẹ mọ̀. Àgbàtán là ń gbọ̀ lẹ, bá a dáṣọ fọ́lẹ̀ à á pa láró. Ó yá ẹ parí ẹ̀.
1: Àgbàtán là ń gbọ̀ lẹ, bá a dáṣọ fọ́lẹ̀ à á pa láró. Bá mi pa ẹ tì mí ṣáájú, ẹ tì mí ṣáájú.
0: Ṣé méjì tí mo sọ yẹn, mo ti tì í dé àárín kẹ́yìn kan fún mi ní finishing line ni. Àgbàtán là ń gbọ̀ lẹ, bá a dáṣọ fọ́lẹ̀ à á pa láró. Ó pàkà sọ. Bá a la ọ̀lẹ níjà à á sìn délé ni. Nǹkan tó parí ẹ̀ nìyẹn. Torí tẹ́ bá ba ọ̀lẹ àtẹ̀yàn tó fẹ́ nà ọ́ pa báyìí ọjọ́ jà. Tí ó ti yé eyín bẹ́ẹ̀ yẹn. A máa sìn délé ni, kọ́ bá lọ double cross ẹ̀ lọ́nà, wọ́n á fẹ́ nà ọ́. Ìbéèrè kejì. Bí ọmọdé bá ti ń bu òkèlè bọ̀fun.
1: Tó ń bu òkèlè bọ̀fun.
0: Bí ọmọdé bá ń bu òkèlè bọ̀fun.
1: Ó di dandan kó ní lọ́fun
0: nìyẹn. Ẹ fọ̀ fún ọmọlé. Ilé rẹ̀ o. Ìkẹta, ebi ń pa mí kò ṣe é fi ìfẹ́ wí.
1: Ebi ń pa mí kò ṣe fi ìṣó wí.
0: Ìfẹ́ like whistle, kéèyàn fi ìfẹ́ sọ nǹkan ẹ̀hẹ̀. Ebi ń pẹ́ wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀hẹ̀. Ebi ń pa mí kò ṣe é fi ìfẹ́ wí.
1: Ebi ń pa mí kò ṣe fi ìfẹ́ wí.
0: Ìyẹn náà pàkàsọ àbí.
1: Ó pàkàsọ.
0: Ẹ jẹ́ sáré fún yín ní last one. Afáìmọ̀ kò ní tọ̀hún má fi ìfẹ́ sọ pé ẹ wá pa mí. Ó yẹ̀ yẹn lọ try ẹ̀. Ebi ń pa mí mo kọ́kọ́ sọ. Kí ni ìkejì yẹn báyìí ẹ̀wọ̀ ṣe kó ti jọra. Mo ti já yín tán bọ̀dá tán, ẹ wá máa lọ ilé ẹ ṣe o. Mo já yín sí, mo rẹ́ yín sí. Àwọn òwe yẹn lọ fà. Èmi náà sọ fún yín pé àwọn òwe bí Sola ṣe sọ pé àwọn jàsá tó kí wà lọ́dọ̀, èmi náà ń sọ fún yín pé sẹ́ àwọn òwe tó kí courtesy of kí n sọ àwọn tó fún mi láwọn òwe yìí fún yín ẹgbẹ́ máa fọ́. Mo lọ sínú ìwé àwọn àgbà ni o. Ìwé òwe ni mo pé, kì í ṣe ìwé òwe Bible o, ìwé òwe àwọn àgbà. Lẹ́yìn Bible ó rọ́kò sínú Bible. Ṣùgbọ́n àwọn àgbà níwè. Àwọn àgbà ló fún mi níwè yẹn. Sẹ́yìn Máṣẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ká máa fèèlì ẹ̀ náà ní pẹ̀lú àníkí ọmọ ìgbà ní ìkànnì yìí Adaba 88.9 FM. Ẹ̀mọ́ báà ti mọ̀ ṣe ní gbogbo Sátidé báyìí. Àwọn ọmọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ tó bá ti di èdè Yorùbá. Kò sẹ́ni tó mọ̀ ọ̀tọ́ náà, èmi fúnra mi tí mò ń sọ gan mi ò mọ̀ ọ́tọ́. Ṣùgbọ́n a máa fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni. Ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín, ẹ̀yin náà ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi. Àwọn òwe tí mò ń sọ yìí báyìí sìn tó pé èmi lẹ̀yìn ni máa sáré gbé síbí kan pé next time tá ní gẹ́gẹ́ bá tún gbé dé báyìí máa wó lẹ́nu. Ṣùgbọ́n ọwọ́ ni kò sẹ́ni tó lè wo mi lẹ́nu. Àmì ọ̀tíṣà. Ṣẹ́rìbọ̀dà tó gba gbogbo òǹkà wọn lẹ́ǹkan yẹn tó lè sọ fún báwọn ògbéwè. 81625199991 nọ́mbà tó wọnú àgbàlá wa wá tẹ́ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ bọ́ wa. Ẹ pé wọ́n lè jẹ́ àjọ ṣe mo ní mo fẹ́ gbóhùn yín. Wọ́n máa ń gbóhùn yín. Wọ́n ṣe ní kẹ́pẹ́ wọn lọ. Ẹ̀lọ́ ẹ káàsán. Orúkọ yín àti bíta ẹ ti ń pè wá.
2: Ọ̀túbà ló ń sọ̀rọ̀ láti ìlú Karam.
0: Ọ̀túbà láti Karam àkókò.
2: Bẹ́ẹ̀ni mà.
0: Ẹ káàbọ̀ sórí ètò sá. Ọ̀túbà wọn fẹ́ fún yín lówe.
2: À ń gbọ́ yín mà.
0: Ok, màá fún yín lówe mẹ́ta péré tí bá ti bẹ̀rẹ̀ kẹ́yìn kẹ́ ṣe kíni kẹ́ parí ẹ̀. Àgùntàn tó fẹ́ máa dún bí ìkòkò ẹ parí ẹ̀.
2: Àgùntàn tó fẹ́ máa dún bí ìkòkò. opakaso.
0: Number 2. Aboyun bitan e pare e.
2: Agbo won omo.
0: Eh, a ma gbo ti ya na. Kije ko to pare won ni agbo won omo. Kije ko to pare e ni ye o. Se e finance ayin ni e. Abe veru, e veru.
2: Ile so.
0: Mo ni se veru abi finance ayin ni e.
2: Ah, esun mi siwaju
0: o. Oda, ibere yi keta. Abuku to ba kan goji eyan. Mo ti ma so we idada. Beni, abuku to ba kan goji eyan. O pa ka so.
2: Ai ko egberun eyan.
0: Era e fe egberun le. E wa ma lo tun ba ise.

0: bẹ́ẹ̀ni àwọn ọ̀tá wa máa ṣe wàhálà lórí asán náà ni gbogbo nǹkan tó bá náà wọn ó ṣe fún wa ń orí wọn náà ni ó mọ dà sí wọn ni pé tí ọ̀gẹ̀dẹ̀ bá ṣe kíni ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ó máa ń ṣe kíni ó máa fi ń nara rẹ̀ náà ni bẹ́ẹ̀ni bó ṣe mọ jẹ gangan náà rẹ yẹn ò dédé ẹyin tẹ́ ń gbọ́ mi lọ́sàn yìí ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ó máa ń ṣe kíni ó máa fi ń nara rẹ̀ náà ni tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ni a ṣe wà lórí ètò lọ́sàn tòní ká máa fèlè ẹ̀ náà lẹ̀tọ̀ níkànnì yí àdàbà 88.9 FM tẹ́yìn bá wá jẹ́ ní ọkọ̀mọ̀ tẹ́ ń wò pé kí ló ń ṣe ń bẹ̀ ẹ gbórí wọlé o ẹ gbórí wọlé straight away nítorí pé a wà ń bè fún yín 81 6251 9991 ni nọ́mbà tó wọ̀ bí wá ẹ̀ lọ́ ẹ káàsán o ẹ mọ ti wọlé wọn ti tì wọn ẹ mọ ti wọn ẹ mọ ti wọn ẹ mọ ti wọn ẹ lọ ẹ káàsán o. Ẹ káàsán orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
1: Valentine ló ń gbé ládàá gidi o.
0: Ọ̀gá Valentine ṣe wà pa.
1: A dúpẹ́ lọ́wọ́ náà.
0: Ẹ káàbọ̀ mo fẹ́ fún yín ní òǹkà Yorùbá ọ̀gá Valentine ṣe ń gbọ́ mi.
1: Òǹkà Yorùbá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyẹn máa pakasọ o.
0: Kò lè pakasọ bàbá yín mu lọ́wọ́ lẹ̀.
1: Ilẹ̀ Ibo ni mo gbé.
0: Ilẹ̀ Ibo. Ok, ẹ jẹ́ kí n fún yín ní. Kí mo wá fẹ́ fún yín sì tẹ fẹ́ mọ̀ ẹ máa tún ní pé. Ok, ẹ mọ̀ kọ́ ẹ jẹ́ kí n fún yín ní alfabẹ́tì ìyẹn tún kọ́.
1: Ok,
0: mo fẹ́ fún yín ní alfabẹ́tì kí, that is K in English, kí ní Yorùbá.
1: Kí.
0: Yeah, K like K. K. But kí la máa ń pè ní Yorùbá. So ẹ fún mi ní orúkọ obìnrin àti ọkùnrin méje tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabẹ́tì kí.
1: Tó jẹ́ kí.
0: Yeah, tó jẹ́ kí.
1: Káyọ̀dé.
0: Ení.
1: Kẹ́mi.
0: Èjì.
1: Kìkíọ́lá.
0: Ẹ̀ta.
1: Kẹ́mi Sọlá.
0: Ẹ ti sọ Kẹ́mi lẹ́ẹ̀kan míì, ẹ ti lè sọ Kẹ́mi again.
1: Okay.
0: Yeah. Ẹ ti sọ mẹ́ta
1: bẹ́ẹ̀. Kìkíọ́lá.
0: Okay. Odi mẹ́. Ẹ ti sọ Kìkíọ́lá, ṣé ẹ ti sọ ni?
1: Ẹ náà Kìkíọ́lá, Kìkíọ́lá.
0: Oya, odi mẹ́rin.
1: Ṣé kí n sọ nílẹ̀ Ibo?
0: Mo fún yín láǹfààní láti sọ orúkọ òyìnbó tẹ bá mọ̀.
1: Ok, òyìnbó.
0: Sorúkọ òyìnbó like English name.
1: English name, oh my God.
0: Oh my God.
1: I wish I know.
0: Ẹ ti dárúkọ mẹ́rin o, okùn mẹ́ta.
1: Kelvin.
0: Kelvin, ok, okùn méjì. O ti pa kàfẹ́ má wọrí ibi tẹ dé yẹn náà sì dá. Ok, lórí alfabẹ́tì kí ti àwà yẹn náà ni. Ẹ dárúkọ K, like that same K, that same letter. Ẹ dárúkọ orílẹ̀-èdè mẹ́ta tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabẹ́tì kí. Like country, three countries tó bẹ̀rẹ̀ pẹ̀lú K.
1: Ok, three countries.
0: Yeah, K, yes, countries. Ó pàkásọ náà rí.
1: Mi ò mọ̀ ó pàkásọ.
0: Ok, lórí K yẹn náà ni a ṣì wà. Ẹ dárúkọ bí kitchen utensils, nǹkan tá a máa ń lò ní ilé ìdáná méjì.
1: Ilé ìdáná?
0: Yeah, nǹkan péré tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabẹ́tì kí.
1: Kettle,
0: yeah, okay, yẹ kan.
1: Yeah, knife.
0: Tàbí pé ká mú knife yẹn, a mọ̀ pé K ni knife ti bẹ̀rẹ̀, but we deal with pronunciation so that a lè dùn bí kí kò ní dàbí pé a sọ pé knife. Ṣé bá ní pé knife, wọ́n dàbí pé N lẹ́yìn tí wà láti sọ, ṣó ti yẹ yín. So kí yẹ bọ̀ yẹ. Ẹ sọ mí.
1: What of kitchen?
0: Kí lẹ pé?
1: Kitchen.
0: Kitchen.
1: Yes.
0: Nǹkan tó wà nínú kí nǹkan tó wà nínú kitchen mo ní kẹ́ ẹ dárúkọ. Ẹ fẹ́ lò ó fún mi àbí? Ẹ fẹ́ lò ó fún mi? Ok o. Ẹ jẹ́ bí ní last question. Ẹ wo àyíká yín, look around you, kẹ́ ẹ dárúkọ. Nítorí pé ẹ sọ pé Ibo ni ó jẹ́ kí n máa sọ òyìnbó báyìí o. Ẹ wo àwọn nǹkan tó wà ní around yín tó báyìí pẹ̀lú alfabẹ́tì K. Ẹ dárúkọ nǹkan méjì fún mi. Yeah, tell it re.
1: Tó wà láland.
0: Yeah.
1: Tó wà láland.
0: Mm.
1: to wa la bi e se be yan bi
0: nkan like things
1: no I don't know.
0: Okay, eko ti eti try. Eti try. Afun ni atewo eti try. Eti try e se.

0: ṣẹ́yìn iṣẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa náà ni ẹ ti ń wò pé bó ló ṣe ń lọ bó ní ṣe kinní tí ń wọ̀nyí lára ṣe ti ń fìlì ẹ̀ ṣẹ́yìn náà ti mọ bó ṣe ń lọ níbi tẹ́ wa ẹṣẹ́ ti ń fìlì ẹ̀ ṣó ti ń wọ̀nyí lára ayé ò fẹ́lẹ́ ní tòwẹ́ ẹ̀yà ń fẹ́lẹ́ ní ṣé ó ti ń wọ̀nyí lára bó ṣe ń wọ̀ mí lára ṣẹ́yìn náà ti ń dà nǹkan pọ̀ ṣẹ́ ti ń jẹ nǹkan pọ̀ mi wàá mọ nǹkan tẹ́ ń rò ṣùgbọ́n pé a máa da ọ̀rọ̀ pọ̀ lẹ́ni a máa da gbà fàájì pọ̀ kẹlẹlẹ you understand nǹkan tí mi nìyẹn o mi nǹkan mi o I didn't know what you are talking about though 08162519991 náà ṣì di nọ́mbà tó wọnú àgbàlá wa wáyé tí a tó jọ ṣe kínní yìí kínní yìí ti ń sẹ̀sìn mi lára ẹ̀lọ́ ẹ̀ káàsán.
1: Hello, Anika Omegba.
0: Báyìí sí o, ṣé dáadáa lẹ wà ń bẹ yẹn o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ káàbọ̀ sórí ètò, orúkọ yín àti Peter ti ń pè wá.
1: Orúkọ tèmi ni Ọ̀làjìnà, mo gbé láti Bulẹ̀.
0: Ọ̀làjìnà, ṣé ẹ wà pa? Ẹ káàbọ̀. Ẹ wà bí bẹ́ẹ̀ ṣe sọ ó dàbí pé wíwà yín yẹn aṣá àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni bóhùn yín mò ń gbọ́ ẹ̀ olúwa ṣeun alihamdulilah ó dá ọ̀gá Ọ̀làjìnà ẹ jẹ́ fún yín ní òǹkà Yorùbá.
1: Ok má gbìyànjú.
0: Ẹ má gbìyànjú màá mi ní fún yín ní eléyìí tó máa lọ fà kékeré ni màá kọ́ fún yín kí ni à ń pe 290 ní Yorùbá 290.
1: Ọ̀ọ́dúnrún ó dín mẹ́wàá.
0: Ọ̀ọ́dúnrún ó dín mẹ́wàá ó dáa ẹgbà yẹn bẹ́ẹ̀ yẹn kí ni à ń pe 345. Bẹ́ẹ̀ ni.
1: That is ọgọ́ta lé ní ọ̀ọ́dúnrún ó dín mẹ́ẹ̀ẹ́dógún.
0: Ọgọ́ta ó lé ní ọ̀ọ́dúnrún.
1: Ó dín mẹ́ẹ̀ẹ́dógún.
0: Ẹ ti ń lọ fa ọ̀gá Ọ̀làjìnà.
1: 345. Ok òjìlé. òjìlé. Lọ́ọ̀dúnrún ó lé márùn-ún.
0: Òjìlé lọ́ọ̀dúnrún ó lé márùn-ún. Ó dáa ẹ jẹ́ fún yín ní ìkẹta. Kí ni à ń pe 460 ní Yorùbá 460.
1: 460. Ọgọ́ta lé lẹ́rinwó.
0: Ọgọ́ta lé lẹ́rinwó tá a bá fẹ́ pe ọgọ́ta yẹn tán báà la ṣe máa sọ.
1: Tàbá yẹ pé ọgọ́ta yẹn tán
0: àgbẹ̀. Iṣẹ́ táwọn sọ pé ọgọ́ta báwo ló yẹ ká ṣe sọ.
1: Ok àti lè sọ ní
0: ọgọ́ta lé nírínwó ẹgbà bọ̀ táwa tún fẹ́ sọ àti lè sọ pé ọ̀ta lé nírínwó a máa yọ ọgọ́ta kúrò
1: mẹ́.
0: Ọ̀ta lé nírínwó. Ó dá ẹ jẹ́ kí fún yín ní last one kí a fi eléyìí parí ẹ̀. Kí ni à ń pe 589 ní Yorùbá 589.
1: 589. That is ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ó lé ní. Ẹ tún pè 589.
0: Ẹgbà bẹ́ẹ̀ yà 589.
1: Ok 580.
0: Nine yà. Yeah.
1: Ok ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé ní ọ̀rìn lé ní 589.
0: Ọgá Ọ̀làjìnà ẹ wá stress ẹ jẹ́ kí help yín ó yá.
1: ọ̀rìn lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé ní mẹ́sàn.
0: Orí mi wú bẹ́ẹ̀ ṣe sọ yẹn bẹ́ẹ̀ yẹn ti dá bẹ́ẹ̀ yẹn ó yẹ fún mi ní nọ́mbà yín ọ̀gá Ọ̀làjìnà torí ẹ try gan ni.
1: Wo àǹtí ṣe rí pé wọ́n máa ń pè yàn lórí rédíò tí mi máa ń pè nọ́mbà yẹn kò jẹ́ inú ti ṣe mi mọ́ ní tèmi.
0: Wọ́n máa ń pè yín náà àbí.
1: Bẹ́ẹ̀ ni wọ́n ti pè nígbà kan báyìí nígbàtí ní final time ọdún yìí tí mo jẹ 2000 naira bẹ́ẹ̀ wọ́n pè mí kò jẹ́ inú ti mi o. Kò sí ìjọ́kọ̀ mi pẹ̀lú ẹni
0: yẹn. Bọ̀wá ìtàwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ yẹn náà.
1: Èmi dẹ̀ block lọ́ba mo dẹ̀ block láì yẹn. Tí bá pẹ́ ẹni yẹn kò ní gbé.
0: Kò ní gbé.
1: Tí má dẹ̀ drop á dẹ̀ tún máa pè mí.
0: Àwọn tí wọ́n fẹjọ́ sùn náà nǹkan tó sọ náà nìyẹn pé ẹni yẹn o pé àwọn máa send oríṣiríṣi message á máa sọ oríṣiríṣi
1: nǹkan. Kò ṣe problem ní tèmi.
0: Ó dáa.
1: Ìyẹn bá fẹ́ gbé mi kó máa bọ̀
0: níbi
1: lá 36. 21. 13.
0: 07 07. Kò sí pátẹ́lẹ̀ jẹ́ gẹ́gẹ́gẹ́, kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe gẹ́gẹ́gẹ́. Tẹ́lẹ̀ fi ṣe dẹ́rù bá wa o, àwa wà bí a wà ń bí fún yín so kò sọ́wọ́. Ẹ jẹ́ sáré yóò wù mí padà kí n kúrò lọ́dọ̀ Sola, kí n lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀, Nǹkan Ayéfẹ́lẹ́.

a sáré ní pàápàá nítorí àkókò wa ká sáré bọ́ sí abala kejì lórí ètò ẹ̀mú bá ṣe wọ́n ṣe ní abala kejì yẹn. Abala kejì yẹn a mọ̀ sọ bí ọ̀sẹ̀ wa ṣe rí ẹ̀ mo ti rí bí wínà méjì péré lé níbẹ̀ yẹn náà ti tó díẹ̀ tó nìkan ní nǹkan díẹ̀ tó nìkan ní nǹkan díẹ̀ tó nìkan ní nǹkan ẹ jẹ́ sáré bọ́ sí abala kejì lórí ètò lọ́sàn-án tòní ìyẹn ní abala tí a ó ti máa sọ bí ọ̀sẹ̀ wa ṣe lọ a ó ti máa sọ bí ọ̀sẹ̀ wa ṣe rí a ó ti máa sọ bó ṣe lọ fún wa gangan báwo la ṣe fíìlì ọ̀sẹ̀ yìí sí àtàwọn rate over 10 bóyá 9 ni tiyín ni o bóyá 10 ni tiyín ni o bóyá over 10 yìí ná ṣó ti yẹyin bẹ́yẹn máa ṣe nìyẹn ṣó ti yẹyin 08165199991 náà ni nọ́mbà tí ẹ ṣe máa pè sí ṣó ti yẹyin bẹ́yẹn a máa sọ bí ọ̀sẹ̀ wa ṣe rásìkò ní abala kìíní o kẹ máa wẹ̀wẹ̀ mo sì máa fún yín ní question nígbà tí a bá wọ abala kejì. Borí òjì ṣí lẹ́nu ayé fẹ́ lè mí gan ọ̀rọ̀ òní ṣí lọ lẹ́nu mi láṣẹ Edumare bẹ́ẹ̀ ni ara ló ń jẹ́ mi ara ni máa sọ àwọn òwà níṣẹ́ ọ̀rọ̀ sọ lágbára náà.

0: kini ka mo taja oda ibe na ni ama fi adagbe to ro losan toni se keke mo so fi mo fe gbe body mi mo lo si UK eyan mo wori pe ba mo se fe de UK lati inu studio adaba eyan gege be ti mo padaba ma nfo oke ladaba nlo ama mo fo na ni eje sari gbe body mi bayi ti ma ti gbe body temi a mo pade ni ose to nbo eje dupe lo gugu eyin ti e ba wa seto loni ti ma dupe lo wo yin leyo kankan gugu eyin ti e ba wa seto eyin ti mi o ri pe yin gbe e dako e ma binu e mo wi pe kin se se mi o sugbon nitori akoko pere tita ni na ni anilo lati se gbugbe leyo kankan gbugbe yin te gbe ati mo gbe ipe yin te raye wole e seun gan ni. Thank you for joining us on the show this afternoon titita o fi pade ni ose to nbo mo fi gbugbe wale abe abo ati ojiji olodumare lowo ibi oni se yin ibi oni se mimi ni gboro bi si yin ina ni gboro bi si mi oko temi o yi pada oluwa ni femi adebayo na ni emi lo mo se la mo se la meso mo lobi mewa agba ti gbugbe yin pe ni anike omo egba titi ti o fi pade a set on bo mi love yin gan o di gba kan na awon tolorun lo si mi ti o je bi o pa mi.
1: Àwọn ọmọ tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: ọdẹ tó ń fi wí àtẹgò ń sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá ọ̀fẹ́ bèèrè kankan àbọ̀ ọ̀fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 kí ni ilé ẹsẹ̀ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni ilé ẹsẹ̀ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjà fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà ò máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba nlo ta na ma ri ta ma ta kebe kebe na mo ma fi so

0: PC Progress.
1: Ṣéèrè ní ìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú corona báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóyún ìṣelọ́sẹ̀ ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń ṣọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 60 64 19 07 60 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kó tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májà dákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba okeogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsakoba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baraji lo be si ma ro ohun kon ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi kọ wa jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́, kò síbi tá a lè wá egbòdé. Láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Nígbà tí wọn bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò, mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú sẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 60 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́. Tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò. Mo ti kó wa. Ìwọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi, gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí. Fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọjà àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ńbẹ̀ la wà. A ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́. Ẹlòmí a máa ta, ẹlòmí a máa ró. Lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 Àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí, tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gbogbo. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona báyọjẹ ayé ọ̀hún ti wá sú mi.
3: Ọdẹ tó ń fi wí àtegbò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ń ṣèwòsàn.
6: Òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúpẹ́ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
7: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
6: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
8: Ìyá ẹ máa bọ̀ wá o.
7: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
6: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́nífẹ̀jì méjì fẹ̀tafẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344 Grace 08032474686 tàbí Fẹ́mi sórí 08060864428 Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
9: baba egba mi era mi kale oropo mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
10: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede doti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 aba mission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba mission gbugbu iga ijawa ija osi always guide me
11: Toy yi la fin ki gbugbu awon eyan wo tan wa lori ijoko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo o toni.
12: E to igbeyawo laye.
13: E jowo, e duro na jare.
14: Ah, ilo sele.
13: Ki won to so wapo. Nje o ranti pe o sele ri television fun mi. Fridge nkan, ero ofoso. Ki nse le wa ma fowo ofoso nle en 2026.
11: Eh, ni tuto.
13: Ka ta so pe o ti ran won abi?
11: Ta lo ti e so pe mo bodo ra gbugbu awon kan ile kan so ni bi ti CDK e wa.
14: Emo lo tun je CDK bayi.
11: Be ni o CDK e. E le ra fridge yin, ero ofoso ati be be lo.
13: Ka kuku wa gba pe gbugbu awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi.
11: Ah, lati osu to koja ni mo ti
13: All the shabu go, eso wapo.
11: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sọ́run. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
15: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Adó-Èkìtì. Ẹ lè pe 0707-484-3351.
16: For number one radio. Adaba FM.
17: Adaba FM.
16: 88.9. Akure. Akure.
18: This is Adaba FM. Stay riveted. Keep it locked on Adaba FM.

0: Igba o ni gbogbo nkan. Lásìkò tó rin jáde. Àwọn artist tó wà nígbà yẹn. Tó ń rìn ìyẹn bàbá wa Ẹ̀dá Onílé Ọlá. Kọ́lọ̀ ń jẹ́ kọjọ́ bàbá pẹ́ sí lórí ilẹ̀. Ẹni bá ń gbàdúrà fáwọn arúgbó tàbí tí wọ́n bá ṣàdúrà fún wọn tí bá ń sàmí. Òun náà máa ran kàn àti pẹ́ lórí ilẹ̀ Ọlọ́run sì lè ṣe bẹ́ẹ̀ fún.
1: Halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá.
0: Àìmásìkò ní ń dààmú ẹ̀dá.
1: Ìmọ̀lọ́lùwà.
0: Ìgbà yẹn náà fi orin yìí tí wọ́n fi fọ́ọ̀mù sítórì yẹn.
2: Àìmásìkò ló ra mú ẹ̀dá.
0: Wọ́n ní ẹ̀dá àti àìmásìkò ọ̀rẹ́ ni wọ́n. Àìmásìkò wá ń dààmú, ńgbà àìmásìkò ti ń dààmú wá lọ́lé Adáhunṣe. Wọ́n wá sọ fún pé ọ̀rẹ́ rẹ̀ àìmásìkò ní ń dààmú ẹ̀. Àwọn gist tó wà lásìkò yẹn nìyẹn. Ẹ sá ka àsán. Bẹ́ẹ̀ èèyàn bá ti gbìyànjú láti ní gbogbo ayé yìí kò lè lọ́rùn.
1: Halẹ̀ halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá.
0: Torí pé òwe Yorùbá kan ló ti sọ wípé ìgbàlẹ̀dá ní ẹ̀dá kan láyé.
1: Lọ́wọ́ Olúwa ló wà.
0: Mo kí àwọn alágbára tí wọ́n wọlé wá bá mi nú ilé agbára lọ́sàn-án yìí. Olúwa rẹ̀mí lẹ́kún powerful engineer. Láti engineering department nílé iṣẹ́ alágbára tá a wà yìí. Tó ń tẹnu ẹ̀. Oní ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ elédè tó mèdèdè dé pè. Ablafis Ọpẹyẹmí Jọ̀dá. Tóun náà tó ṣe bẹ́ẹ̀ tó tẹlẹ̀ ga ò tó wọlé bá mi nílé agbára.
1: Ìní gbẹ́dọ́gbẹ́dọ́ fẹ́ fi kí ọ̀gẹ̀dẹ̀gbẹ́.
0: Mo ti mọ̀ pé lórí ètò tòní bẹbí ọbẹ̀ lálà olù akutukutu òwu nǹkan ó gbé nǹkan nu Jọ̀dá bá ń wí nǹkan kan fáwọn èèyàn nu ilé. Bá ń wí nǹkan kan fún wọn nu ilé. Wí nǹkan kan kan lè mọ̀ pé wọ̀ ni ọ́yá. Wí nǹkan kan fún wọn.
3: Ọlágbára pọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà lẹ wà lórí ètò.
0: Àbí.
3: Ọ̀dẹ̀ ní fẹlòmíì ṣe yìí.
0: Àmì. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òní ìyá ọmọlúàbí. Kọ́mọ́ dàbí ẹni pé wọn kàn ń gbé wá lórí lásán. Ọpẹyẹmí Jọ̀dá ọmọ elédè tó mèdèdè dé pé. Òun náà lẹ ti gbóhùn rẹ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè ọba mi ọba bẹbẹ ti ń bẹ bí abẹ. Ọba mi ọ̀wàwà tó ti wà bí ẹ̀wà kábíyèsí olókìkí ìsàǹbáyé ọba abánisọ̀rọ̀ mọ́ta ni jẹ́. Dẹ́dẹ́ àti gẹ́gẹ́ ọba kiri-kákólé ọgbọ́njọ ọba tí ń jẹ́ èmi ni a tó fara ti mọ́ bẹ̀rù èèyàn. O sí Ọlọ́run tó tó mú mi wá sórí ètò tòní. Kìí ṣe nípa ipá tàbí agbára bí kò ṣe nípa orí ọ̀fẹ́. Bó ti ẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti gbé mu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kàǹkà tí wọ́n ẹ̀rẹ̀ǹtẹ̀ tí wọ́n nítumọ̀ ń lé ayé. Ó ní wọ́n ti wọ káàlẹ̀ sùn tí nǹkan kan ò sì torí ẹ̀ ṣẹlẹ̀ mímí omi.
1: Ẹni rówó èlójú àlá tó ń dunnú.
0: Ṣé ń gbọ́.

0: ẹ sọ fún wọn pé lórí ẹ̀tọ́ yìí.
1: Ádámù ẹ̀dá ló, ara mi láwá olúwa ló wà.
0: Pé ààrẹ Musa Adébíyì ní ń bọ́ lọ́wọ́. Bàbá wa ní kí ló kó ètò, ẹ̀jẹ̀ wọn mọ̀ pé gbẹdẹmúkẹ́ lètò, ètò ní gbẹdẹmúkẹ́, gbẹdẹmúkẹ́ lètò, ètò ní gbẹdẹmúkẹ́. Àṣírí ayé yóò sí lọ́wọ́ ẹnìkan. Bẹ́nìkan bá ń tẹ́lẹ̀ gìrìgìrì, bí ẹni pọ̀ ló ń láyé, ẹ wí fún wípé irọ́ lásán ni ń pa.
2: Ẹni kò tẹ pamọ́ṣẹ́ nítorí ebi.
0: Irọ́ lásán, òní ń jẹ́ fàbú. Bàbá tó pé fàbú, irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn tí wọ́n lu àná, wọ́n bẹ ń kòtò? Àwọn kan lára wọn bẹ láyé bí aláìsí. Àwọn kan tí wọ́n lu àná, àwọn kan bẹnu ilé, wọ́n kàn ń gbúrò tí ń ṣẹlẹ̀ ń ta ni. Àwọn kan ò tiẹ̀ gé lápá, wọn ò gé lẹ́sẹ̀, wọn ò sì fọ́ lójú pẹ̀lú. Ṣùgbọ́n àgbúrò wọn mọ́, bẹ́ẹ̀ bá wá rí wọn níbi tí wọ́n ti ń sọ̀tàn pé wọ́n wà máa mi ẹsẹ̀ méjèèjì pọ̀ báyìí pé à ń gba ayé mi láì tí kú. Wọ́n máa sọ̀tàn fún àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn wípé ńgbà tí àwa ń lò gbà lọ́wọ́ lórílẹ̀ yìí. Lásìkò tiwa lálàálù, akutukutu wu nǹkan gbé nǹkan hánu.
2: Ìrètí ẹ, mo máa ní kọjá ẹ.
0: Bọ́lọ̀ ti sọ lánàá, bọ́lọ̀ ti sọ lánàá.
2: Ìrètí ẹ, mo máa ní.
0: Àwọn kan bẹnu ẹ̀dá, wọ́n lu àná, wọ́n tún jọ ń lo òní lọ́wọ́ ni. Irú àwọn tí wọ́n lo àná tó jẹ́ pé lónìí àtúnjọ ń lò lọ́wọ́ ni Ọlọ́run gbọ́rú àwọn bẹ́ẹ̀ ni. Ọlọ́run ní fún èèyàn lọ́gbọ́n àtòyé téèyàn ó lò.
2: Ọgbọ́n ló fẹ́ ní sọfẹ́lẹ̀ dùnmà rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé ń tà ń pè ní wisdom and knowledge, ó yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ èèyàn bá ní ìmọ̀ lásán tí ò ní wisdom àti lo ìmọ̀ tó níyẹn yóò ṣòro fún. Àwọn kan wọ́n lò ní, àwọn kan wọ́n lò ní.

0: àwọn tí ó lo ọ̀la wọn ò tí mọ̀ pa wọn ó lo gbà báyìí àwọn yẹn náà wọn mọ̀ wò pé ọlọ́run ṣáàjọ dá fún wa nú ayé ọlọ́run jáwa náà ò mókè báwo ọba tí ẹ̀rí gbà lò táwọn ọmọ wa bá rí lò á dúpẹ́ fọlọ́run wọn ò mọ̀ pa wọn gangan fún àwọn ìgbọ́ kan wọn wọn lẹ́ni tó lánàá o ṣe fún bẹ́ẹ̀ ní kò tó ẹni tó lò ní kó tọ́jú ẹ̀ ní ìlàwí ẹni tí ó lọ la ẹni tí ó ní tùmọ́rò bàbá lókè ló màmọ́ yẹn next ọlọ́run ló mọ̀ ọ́.
1: lọ́jọ́ sí ó ṣe fàárí wọ́n ní kọ́bọ̀ ṣàmì lọ́jọ́ sí ó ṣe fàárí.
0: àmọ́ pò tá a wà nú ayé lọ́la.
1: oṣù ó pọ̀ oṣù dún.
0: bó bá jẹ́ wípé àwọn tí wọ́n lo ọ̀la wọn ò tí ì mara wọn. ẹ sọ fún ọ̀gá dàrẹ́tọ̀ kọ́ rọra máa ṣe sáwọn ọmọlẹ́yìn ẹ̀. ẹ sọ fún ọ̀gá tó ní iléeṣẹ́ kọ́ rọra máa ṣe sáwọn ọmọlẹ́yìn ẹ̀ mọ́ ń bọ̀ náà ẹ jẹ́ ń yí padà báyìí kí lálàá ó lè wù ká kutukutu ọmọ lu kí nǹkan ọmọ gbé nǹkan ánu.

padà síṣẹ́ lónìí ọmọ kò tí ó wà lọ́la. Just be nice to them.

bẹ́ẹ̀yàn bá ń lò gbà lọ́wọ́ bí ti máa ń rí lójú èèyàn ni wípé ìgbà yẹn ò ní kú ò lọ́wọ́ èèyàn yóò máa sèèyàn bí ẹni wípé bẹ́ẹ̀ ni ó ṣe máa rí lọ. Òní máa ń fà á tó fi dàbí ẹni pé àwọn tí wọ́n bá ń kówó nínú iléeṣẹ́ kan wọn ò ní ronú wípé káwọn náà ti ẹ̀fi nǹkan kan tó tangible lọ́lẹ̀ tó jẹ́ pé àwọn náà yóò lè máa jẹ́ owó tí wọ́n máa tọ̀dọ̀ àwọn wá wọ́n máa ronú wípé báwọn ṣe ń jí owó yẹn bí ó ṣe máa rí lọ́nu àwọn máa rí jí lọ bẹ́ẹ̀ náà ni. Nígbà tá sì rí bá tú ó lọ́pọ̀lọpọ̀ wọn fi máa ń wà stranded.

0: bó ti ẹ jẹ pé èyàn lè pawó ẹkún kó fi rajẹ rìn. Béèyàn bá jíwó olówó tó bá fi dá nǹkan ṣe kò lè padà nítumọ̀ mọ́ náà ni torí pé wọ̀gán ọkọ ló ní prógíráàmù yẹn ẹni tó ní prógíráàmù tó jí owó ẹ̀ àrísìkí rẹ ọlọ́run wulẹ̀ dá padà fún náà tẹ́lẹ̀.
1: Àyìndẹ́ ògún bá rí wọ̀nyí.
0: Ṣé o mọ̀ pé àdàbà ni wọ́n ń pe rédíò eléyìí?

0: aláwọn tí ó lu aláwọn ò tí ì mara wọn. O ń là wá tá a gé ọ̀gá ń bi iṣẹ́ a gbọ́dọ̀ sí mẹ́dọ̀.
1: Ìbùnú wa máa wá dààmú. Wọ́n ní ìta ló ràn níṣẹ́ o.
0: Ẹ ti gbọ́ ń padà rẹ̀ tọ́ bí iṣẹ́ tọ́jẹ́ pé dírìvà ẹ̀ lọ́padà fún ní èrú.
1: Wọ́n lọ lọ kórí orí ìlànà ló wà rojú kókó fún.
0: Ọ̀gá PS ń bi iṣẹ́ kan, ó ń lò gbà títí ìgbà tí ẹ̀yẹ bó ṣe lò sí ọlágbára pọ̀. Kò sí nǹkan kan fún ọmọ nígbà tí dírìvà ẹ̀ tọ́lọ́ wá ní kí yẹn máa lògbà lọ́wọ́. Dírìvà tó wà for 15 years, òun ló tún padà fún ní èrú. Tọ́ padà gbé nígbà tó dọjọ́ ogbó tó dàgbà ńbẹ̀ ló kú sí. Dírìvà ni ó gbóúnjẹ àárọ̀ fún kó tó lọ ìyàwó rí ó lọ gbóúnjẹ àárọ̀ fún. Dádì àti báyìí fún oúnjẹ sínú fíríjì wọn ra fíríjì kékeré kan fún wọn bó bá dọ̀sán kẹ́ ẹ jẹ́. Kò ságbára mọ́ fún ọ̀gá PS kò sójú mọ́. Wọn ò rí ìná mọ́ ń bọ̀ bá tún dalẹ̀ tí wọ́n bá dáná tán ìyàwó dáadáa sì ni dírìvà yẹn ni. Dírìvà yẹn lọ ṣàlàyé gbogbo dáadáa tí ọ̀gá yẹn ṣe fún nígbà tó wà lẹ́nu iṣẹ́ ìjọba.
1: Wọ́n gbàgbé ìbọn lọ́hún tó ó dànù ẹ̀.
0: Ń bọ̀ bá tún dalẹ̀ tí wọ́n bá dé dádì ẹ kú lé o. Àwọn ọmọ wọn ò tún ti àwọn ọmọ bíi méjì fún wọn. Ẹ lọ mọ gbọ́tàn lẹ́nu dádì kì í sá àwọn ló bí wọn o. Ṣùgbọ́n torí pé ọ̀gá PS yẹn ó ṣe dáadáa sí ọkùnrin dírìvà yẹn nígbà tí àwọn ń lo ilé ayé lọ.